0: Jesus' name, our Lord.
1: Sorry, Avaguadrasi.
0: We want to pray more. I want to send for the word. And I know that.
1: You
0: must have testimony. I'll tell you a word over it.
2: Ele me ele pe. Kanya no. Ite so pe kason. O pe ile wuro pe na yes. Pe ni wo kan ti mo le fi san owo yen. 1000 something lo wa nbe. Mo wa ronu wi pe bawo wa mo ti fe se ko de mo mi lati san 1000 9000 lo mi san. Mo dupe lowo Olorun. Olorun ile wo ese o. Be se n pari ile wuro. Ti mo se e tan ti mo ma se e fun. Ti mo wori kina ti n pe mi. Ti mo wori bi ti mo se ase. Ti mo ri pe won send owo kan si mi nigba ti ma wo owo yen o je 30,000 won send 9,000 yen bo a se won emi na re ri o.
3: Orúkọ mi ni orúkọ mi Taye M Taiwo láti ìjọ Seed of Christ Golden Church Strong Altar Branch. Ọlọ́run ṣe ní ayé mi ó yà mí lẹ́nu. Ohun kankan máa ń ṣe ní tó bá ti bẹ̀rẹ̀ báyìí ó lè jòrò ló máa bẹ̀rẹ̀. Màá rí pé kíni ẹ le máa lọ ra ògùn. Pẹ̀tọ́ ògùn tí mo wá ń lò kíni ẹ ń ṣiṣẹ́ díẹ̀díẹ̀. Mo wá lọ síbì kan máa dàbò mí jọ pàdé ibì kan. Last born wa olúbá ní ìbọ̀dá wọn. Ẹ lọ ra nǹkan báyìí kẹ máa lò. Mo dẹ̀ lọ ra nǹkan nígbà tí mo ra nǹkan ẹ̀kan ẹ̀ ń ṣiṣẹ́ ògùn ẹ̀ ń ṣiṣẹ́ nígbà yẹn. Bẹ̀tí nígbà tó yá mo wá rò ògùn ẹ sílé tó bá ti mú mi tó bá ti fẹ́ mú mi tó bá ti lo ògùn ẹ kò ní lágbára mọ́ màá máa lò á reduce. O lè lọ tún bá tún lo ògùn ẹ tún bá tún bẹ̀rẹ̀ sí lò á tún lọ. Nígbà tó wá pẹ́ tó má kí ni ẹ ń ṣe mí ọ̀pá 5 years 6 years. Mo kàn bẹ̀rẹ̀ sí rí ògùn ẹni ìgbà tí ògùn ẹ ò ṣiṣẹ́ mọ́. Mo bá ní wá kí ló ṣẹlẹ̀ nǹkan ti dé o. Mo mọ̀ báyìí pé nǹkan ti ṣàfùn nǹkan ti ṣẹlẹ̀. Àbá ìyá mi wá ìjà àfẹ́ mo wá ní mo ná Ọlọ́run náà mo ná Ọlọ́run Golden Church náà mo ní mo kàn gbóòrò ó tí mo nílé òró wá ìta lò. Mo kàn pé mo kàn mú òróró ẹ tí mo ṣe mú òróró ẹ báyìí. Mo bá sọ fún kò ju 10 minutes lọ mo pọ̀ kí ni ẹ mọ́ o. Mi ò gbọ́ mọ́ ọba mi Ọlọ́run lógo.
4: Hallelujah.
3: Mi ò gbọ́ mọ́.
4: Ogun tó ṣe láyé yín ò ní gbé.
5: Orúkọ mi ni Ronke Samuel láti Ọ̀tá Branch. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bàbá ń ṣe bí ọba torí tó ń ṣe ìyá nínú ayé mi. Ó mú ọmọ mi lọ sí ipò lóyún. Ó dẹ̀ jẹ́ kó sọ̀ láyé àti àlàáfíà. Bó tilẹ̀ wù kí ọ̀tá gbógun tó ọmọ ìjọ kan bọ́ ṣe bí ọmọ yẹn tán ó mí dáadáa o. Ìgbà tán máa fi wọ ọṣọ fún ọmọ òde mímọ́. Wọ́n ní ká gbé lọ sí Jẹ́nẹ́rà. Mo lémi ò ní gbé lọ Jẹ́nẹ́rà lórúkọ Jésù kan kí n tó gbé dé Jẹ́nẹ́rà ọmọ yẹn lè ti kú tàn bá dá wa lóhùn. Mo ní láti gbé etí ọmọ yẹn sẹ́nu. Mo pe orúkọ bàbá ṣe bí ọba. Mo tún gbé kejì sẹ́nu. Mo pe orúkọ bàbá ṣe bí ọba. Mo wá pọn ọmọ yẹn sẹ́yìn. Nígbà tó yá ọmọ tó jẹ́ pé ọmọ òkókó ọmọ ìjọ kan tó bá mí báyẹn máa gbọ́ níta. Mo wá rí pé mímí yẹn wá lọ́lẹ̀. Mo wá pe àbúrò mi tó àṣà gbé ọmọ yẹn lọ sọ sí tó àbúrò mi. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àlàyé nítorí bí mo ṣe débẹ̀ mo rí pé wọ́n tẹ́wọ́ gba ọmọ yẹn lọ́wọ́ mi. Wọ́n ti ẹ̀ béèrè pé ṣé à ń lo hospital bí àbá lo hospital bí báyìí. Wọ́n gba ọmọ yẹn lọ́wọ́ mi. Ọmọ òkókó wọn wọṣọ fún tí tó fi pé 8 days. Wọ́n dẹ̀ gba hostage mẹ́rin. Ẹlẹ́ẹ̀karùn-ún ló fẹ́ máa gbà lọ tọ́lọ́run gba gbogbo ògo. Torí bí mo ṣe dé hospital yẹn mo kọjú sí wọ́ọ̀dù tó ń gbé sí orígun mẹ́rẹ̀ẹ̀rin. Mo pe orúkọ Ọlọ́run bàbá ṣe bí ọba ojú ò gbọdọ̀ tì mí o. Nítorí bọ́ ṣe bí yín ni wọ́n ṣe bí ọmọ yìí. Ẹ ẹ̀dẹ̀ kú mọ̀ ìyá yín lọ́wọ́ tẹ́ ẹ fi di ẹni tí à ń pè sí lónìí. Ọmọ yìí ò gbọdọ̀ kú mọ́ mi lọ́wọ́ nítorí àkọ́bí ọmọ tí mo máa kọ́kọ́ rí leléyìí. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àlàyé. Ọlọ́run gba gbogbo ògo jẹ́rìí ara rẹ̀ nínú ayé mi. Ọmọ yẹn wà láyé ó wà láàyè. Mo yin Ọlọ́run Olúwa ó ṣe.
4: Ọmọ yìí ò ní kú.
5: Àmì Jésù.
4: Ní orúkọ Jésù.
1: Mo wo gbadura loruko Jesu wa ni testimony.
0: Amen. You have testimony.
1: En to ni gbagbo ko won san
0: ore. That believe that she wants to pay offering.
1: To de tin ni lokan.
0: Mo fe so luwa. That to pay.
1: To de gba onara.
0: And she used miraculous
1: 30,000.
0: Gave her 30,000.
1: Pelu pelu idunno.
0: With gladness. She was able to pay the money.
1: Because Olorun ya lenu.
0: Because Olorun
1: ba ya lenu.
0: Amen. God will surprise you.
1: Send to this size.
0: The one that fall sick.
1: Ologun logun logun.
0: They have used medication.
1: But ipo wo go ka mo.
0: Ah. E
1: ja pada sodo Jesus.
0: Let's go back to Jesus.
1: Olororo e.
0: He used oil.
1: Owo agbara Olorun so.
0: And the mighty hand of God the same.
1: And the wosan.
0: And it was healed.
1: Gbadura.
0: I pray.
1: Gbogbo eyin ti ofa nbe lara yin. Eyin ti aisan nbe lara yin.
0: Ti
1: tara same. Loruko Jesus. Oya gba iwosan.
6: Amen.
1: In the name of Jesus.
6: Amen.
1: Mon

ìràwọ̀ kan yọ ọ́ mi lútìtì ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà péjú sí àfin gorí òkè ó hàn kétékété ìkànnì dadi 2fm gbòṣù ó lé téńté ọba láàrin àwọn ọkànnì dadi 2fm 94.9 ìkànnì adẹ́rìn kò sónú òkè téńté premier mọ́kọ́lá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ̀ àtorísun ìdùnnú ni 32fm ìròyìn àsìkò tí ò lẹ́jà bákan nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣe wa ni àgbọ́dúnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn ká sì gbẹni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ níjẹ tẹnu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32fm lòṣùpá àràn káyé 94.9 lọ bá àwọn kan ni 32fm ẹ̀dùnnú kẹfẹ́ yín lórí 94.9.

0: Ogbe eyin omo Olorun te joko loni Saturday lasiko ogini ti eni o se Olorun iwo lagbega o iwo lagbega o o seun gan o adupe bi to baye wade adupe bi to nba lo o adupe pe weekend bere bayo iwo lo nse weekend fun wa Jesu o ma se gbogbo eyan so be eni Jesu o ma se ogo ni fun Jesu anlai ni de na pe nu gbogbo eyan ayan fe emi mo si de iwasu yi sa mo so nipa Olorun Elijah mo wa ni nigba ti gbogbo nkan ba le tan Olorun Elijah la mo kesi eyan ayan fe o ki n to lo sori Facebook ki n to lo sori YouTube ti a jo pe Olorun Elijah ta ni Olorun Elijah mo ni ki se pa npe Olorun oku a gbadua si Olorun oku Olorun to su Elijah din to ja nigba to ba kigbe ti mo ni e kigbe Olorun Elijah a n pe Olorun to so di nkan kini Olorun Elijah Olorun to fi na down ibe labade and la ro kutukutu yi ma kan ra soro die ko to di pe mo tun bere si gbe ise agbara ti Olorun Elijah fe se ninu aye re ati to ti se ninu aye awon mo Olorun won kin to le mo gbagbe mo mi e make sure pe get him man to yin loni handkerchief white no je be meji ni o e ti mo ti fun yen ba ni niko mu e te kan sile e da kan bori e mo je ogede wewe mefa nigba to ba dinu service ni ola ise woli ni ko se en to ba wa se ti ara oni de o ti erin ti o sele ni week ta nbe mu yi lati wo rodu ni e ti wo moto gbagi ele fe so kale ni wema e bere church Olorun ojiji ni bi garage yen gbogbo sona church na ni ojo imi asiri awon atayo niyan o so ni gbogbo bi te ba ti nbo mi omode ni agba ni okunrin ni obirin ni e kiesi nti mo nso yi eni kan ni se wa sori Facebook ni 6 laaro ago mefa si ago meje tori Saturday church ati gbogbo awon mo Bible school gbogbo eyin te wa Bible school e mura o fundamental class school of evangelist pastoral class e ba Jesu pade nu aye mi laaro yi nigba ti gbogbo awon osise ba gbadura tan e je nse bayi e joko e wa wo fast 40 Elijah o si wi fun won pe e mu awon woli bali wa ma se je ki okan ninu won ki o sala won si mu won wa Elijah si mu won so kale wa si odo kisoni o si pa won nibe kini di to fi pa won be pada si fast 37 gbe fast 36 si won ni o si se ibubu asale ni Elijah woli sumo to si o si wi pe Oluwa Olorun Abraham o na ranti awon Olorun Olorun Isaki ati Israeli je ki o di bimo loni pe iwo ni Olorun ni Israeli emi si ni iranse re ati pe mo se gbogbo nkan wonyi nipa oro re verse 37 o gbo ti emi Oluwa gbo ti emi oni ki awon eniyan yi ki o le mo pe iwo ni Oluwa li orun ati pe iwo tun yi okan won pada 38 nigba na ni na Oluwa bo sile o si sun ebo sisun na ati kini ati igi ati okuta won ni ati erupe o nbi o burude o si la omi ti nbe ninu yara na ina yen la omi ina to na lomi npa ina to se pa ni na ti eyan ba da ki se na ti Olorun mo binu tan ogo re o se pa eke Olorun Elijah bolu mi amen kini di ti Olorun fi mu ina why ti Olorun fi mu na to bi je pe Olorun ina ni o ni Olorun to ba fi na down ni ejo je Olorun God that answered by fire let him be the God ide alakoko ni pe fire carry his presence enikan ni kile wi yen ina mo gbe iwa laye Olorun wa ibi ki bi ti iwa laye Olorun ba wa ibi ti ina Olorun ba de ti oba ti ri Olorun ina re o wa nbe ina ma lolorun o ina ma lolorun o automatic fire ina and ina iwa laye re ti ba n koja lo
1: ẹni tó bá jí ọmọ tí ẹ kò ní jó and lo fi gbọdọ mọ gbé iná rìn ayé ti ó ti bẹgẹ ayé tá wà yìí ayé ajínigbé ni ayé tá wà yìí mọ̀mọ́ ayé tí wọ́n ń gba ògo ni ayé tá wà yìí ayé tí wọ́n fi ayé ṣe pàṣípààrọ̀ ọ gbọdọ gbé iná mọ arìn iná gbọdọ mọ tẹ̀lé ọ káàkiri iná kan bẹ tí ń jó ṣùgbọ́n tí ìgbé ò ní irun exodus chapter 3 verse 2 ìwé exodus chapter 3 verse 2 iná yẹn ni wọ́n pè ní iná ìwàláàyè rẹ̀ fire carries presence angẹ́lì olúwa sì farahàn nínú ọ̀wọ́ iná láti inú àárín ìgbẹ́ sì wo òun sì wo sì kíyèsí iná ń jó ìgbẹ́ ìgbé ò sì mú iná tá a sọ yẹn nígbà tó bá ń gbé rìn àwọn tí wọ́n bá jẹ́ ẹni ẹ̀mí nìkan ló lè rí ẹni tí èbá sí ẹni ẹ̀mí kò lè rí iná tí ń bẹ lára rẹ iná yẹn ọmọ kọjá lọ wà á mọ fílì ẹ ìwọ lọ mọ pé nǹkan kan ń bẹ lára àwọn àjẹ ọmọ rí iná tí ń jó tí ọmọ yí ayé rẹ ká báyìí a mọ yí ọ ká báyìí wọn ni mọ tọ o kò ṣe fọwọ kàn tí wọn bá ń kígbe pé àṣẹ mọrin fi ọmọ mi ni iná kan ń bẹ tí ń yí ayé rẹ ká that is the fire of his presence mi ò mẹyin tẹ fẹ irú iná yẹn látòní lọ ọlọrun elijah kò fi iná sí ọ lára. ẹ kígbe iná ìwà láàyè rẹ bọ́ọ̀lù ayé mi. Sida nínú ìwé onísàm ó ní of his angel fún àwọn angẹ́lì rẹ he make them the ministering spirit but of his minister he make them the flame of fire. Àwa tá a jẹ́ ikọ̀ rẹ̀ ó fi wá ṣe iná. N tí Ọlọ́run Elijah túmọ̀ sí nìyẹn fire carry his presence fire carry his presence and tó bá ṣe pé iná yẹn wọnú ẹ àìsàn tó bá kọlù ọ a sì bọ ọlá. Over 30 something years wòlíì tó dúró wájú rẹ yóò lọ sọ́spítù kì í ṣe pa àìsàn kì í wà iná yẹn ni mo bá mi ń la mo bọ yóò ti sùn gbaná. Ó ṣẹ̀ṣẹ̀ yé mi nígbà tá a bá tilẹ̀kùn mọ́ rí àwọn kan ọ̀ràn tí nìsín tá a tilẹ̀kùn make me fire make me flame make me fire make me flame make me fire tá a tilẹ̀kùn mọ́ rí fún 4 hours tá a mọ̀ sọ sọ mí di iná sọ mí dọ̀wọ́ iná sọ mí di iná sọ mí dọ̀wọ́ iná sọ mí di àwọ̀ ọmọ bá à ń ṣe nǹkan àṣe tí ò ní já ìṣàn bọ́ọ̀lù wa ni fire carry his presence and where the presence of God is there is always a liberty. Ibi tí ìwà láàyè ọlọ́run bá wà òmìnira bẹ́ẹ̀ kí ni iná tó jẹ́ fire carry judgment iná a máa gbé ìdájọ́ rù ìdí nìyẹn tí wọ́n fi sọ pé èmi ni ọlọ́run tó ń finá dáhùn èmi ni ọlọ́run iná nínú ìwé genesis chapter 19 verse 24 nígbà tá a fẹ́ pa sódómù àti gòm genesis chapter 19 verse 24 nígbà tí wọ́n fẹ́ pa sódómù àti gòmórà òkúta iná àti iná láti ọ̀dọ̀ olúwa wá láti ọ̀run wá ó sọ sórí sódómù àti gòmórà gbogbo ẹni tó lòun ò ní jẹ́ ọjà yé òkúta iná àti iná ṣe àmì kọ́ bọ́ọ̀lù wa. Ìwọ́n ṣe pé iná yẹn ó lè jà lọ́tún ó lè jà sósì tó bá fẹ́ jà fún wọ́tọ́ ọjọ́ ọmọ ọlọ́run a sì bọ́ ojú ẹ̀ṣẹ̀ run nínú ayé rẹ̀ it can destroy the sin ẹ̀ṣẹ̀ tó ti ń bọ́ pò tó ọmọ bó ṣe lè bọ́ lọ́wọ́ ẹ̀ a dẹ iná sí lónìí kó gbiná. Fire carry sacrifice you can we use fire for sacrifice ìdí tó lọ́n fi ń jẹ́ ọlọ́run iná nìyẹn iná la fi mọ̀ ń ru ẹ̀bọ bí ẹ̀bọ bá ṣe ìtẹ́wọ́gbà iná ni nínú 1 Kings chapter 18 verse 33-40 iná sọ látọ̀run ẹ̀bọ wọn ó jò àtòkúta àti gbogbo ẹ̀ hallelujah. And láyé ijọ́ ní ayé àwọn mose n tí wọ́n fi máa ń mọ̀ láyé àwọn abraham n tí wọ́n fi máa ń mọ̀ bọ́yá ẹ̀bọ fín àbẹ́bọ dà iná ni ó wà tí wọ́n bá ti lè gbé màálù wọn lọ sórí pẹpẹ tí wọ́n mú ìyẹ̀fun àkàrà tí wọ́n gbé sí gbogbo ẹ̀ iná sọ̀kalẹ̀ látọ̀run iná yẹn á jẹun tó bá ti lè jó wọn á hó because ó túmọ̀ sí pé ẹ̀bọ̀ wọn fín ẹ̀bọ̀ wọn gbà nìyẹn òun ló jẹ́ kí elijah ò kígbe pé ọlọ́run tó bá wá bá wa fi iná dáhùn elijah ti mọ ọlọ́run pé iná ni máa fi í jà awon woli ba li omo won mo se ra won lese won se ra won lese Elijah ti mo pe teyan ba ti tun ebo se nigba ta ba de be ta ba nye wo lo a mo mu lo ki se laaro imo to rojo ti lo e gbo mi le kan na ti olodun ba fe gba ebo re ami na ni oji oyo awa bo jo nkan yen to ba ti le jo nigba ti eni ti won pe ni Noah to ru ebo si olodun nigba to jade ku ninu oko ni aye igba ti olodun fomi pa yere to n jade bo se jade bayi won lo si ru ebo si olodun ina si so latorun olodun si gbo ohun e ore ebo si sun e nawo e mejeji ebo re yo mo se itewogba e kibe ina bolu mi olodun Elijah sit down why ti olodun bi pere ni olodun ina fire carry purification ina ma mu ifo iwenumo I ma fo nkan ni Malachi chapter 3 verse 3 to 4 Malachi chapter 3 verse 3 to 4 it purifies not only purify it cleanses a ma fo nkan mo and that's why to ba fe aye to mo ina ni ojo gba aye re koja kini bibeli so ninu we Malachi chapter 3 o ni o si jo owo si joko bi eni to nyo ti o si nda fadaka yo si se awon mo lefi mo yo si yo won bi wura o fadaka ki won ki o le mu ore ododo wa fun wa verse 4 oni nigba na ni ore juda ti jerusalem yo wu oluwa gege bi ti ojo igbani ati gege bi ti igbatijo pada si verse 2 bibeli so wi pe sugbon ta lo le gba ojo wiwa re ta ni yo le duro nigba ti o ba fi ara han nitori o dabi na eni to nda fadaka ati bi ose afoso nawo e loje ena gbogbo bi to jọ ti ninu aye re kina ko koja lo si koko emi ati e gbogbo bi to jọ ti kina ko jodan e ki pe ma jade bi wura e joko se nte ni mama e wo gold ati kuba je ma so re ja mu gold te ba fe ki gold o pure pada e fe ki gold o ma dan e je ki won gbe gbanu na lo by the time ti gold ba gbanu na igba ti o ba jade bayi a ma dan ni didan re yo tun wa yato si ti tele nke yo kan ni an bi le for gold to bi le moju be lo ina ni ti an ba bi yo bayi igba ti o ba jade yo jade ni ona otun ni oni bibeli bi so pe yo dabi na eni to nda fadaka ti ina ba gbanu aye re koja tan igba to ba jade bayi won a tun omu yewo se pafura na ri se mama ina ri won oni mo pe na gbanu aye e koja eni ina gba aye mi koja Jesu Oluwa wa emi ni olorun fowo gbaya emi ni olorun Elijah olorun Elijah ni olorun to nfin na down o lo bi je pe pe ina ni gbogbo igba awon aisan were were ti ma si oyen ma fo ni ku ko ma fo lande ko ma wo bi kan ina le koja lonu e a si ju igba to ba jade wa jade logidi wa jade bi akoni wa jade bi eni ti ki saise eke ina gbaye mi koja amen ma boya bu se ngbo mi o le fowo si aya baba jeno gbaye mi koja gbogbo isan were were gbogbo gbese randan randan yi ina oluwa ina olorun Elijah ti jade lara mi in the name of Jesus Christ oni saturday ogunjo oh engineer e pe mama e jo sare e jo soro die
2: baba mi o oruko mi ni olaikan opeye mi eri oluwa latosogbo ni ojo tuesday te so yi ko re omo kan ninu omo obirin omo mi ni lati bi ose meji ni lo ti re lo ti sick mo ti treat e na si ni mi mo ti mo le fun mo ti fun o ti se mi gan pe a ki lo nsele je sha mi gan ti mo fun to pe ni ya mi le fun eyan gan to je pe ti o ba sanwo re mo ti fun mi wa ri yato amo bo se di ojo tuesday yen mi ti gbo program wa ri wi pe ni bo lo mo se nse mo ba sare lonu le mo lo ja omi semu semu kan mo won si la ni bi to sun si ni gba wo oluwa ko dide mo ti toju re mi se ti tan program aro yin ti gbo nkan mo se ya mu omi mu won si la mo fun lo oro mu o sun ndo ya da wa bro re de lati school o dide o ba won se o se everything ah mo lo da ni tin sise bo ko pa ebe mi na se tan kini mo ba je ngbo program na mo ra data bi mo se tan bayi eyin na ba tun ni omo kan be ninu omo mi to siki ti o si gbo kin gbo mi kana kin fi wo lara mi gbo na kin fi wo lara kin wa fi anunti ore yen kin fi ra lara kin kan samu je re bayi immediately ti mo se ti mo kan gba to pe to bi emi ni ti bayi o si dide fun ara re o ti wa ba mi leyin ku lohun gan tin se re o ti wa normal o ti wa dumbling ah mo dupe o mo dupe o mo dupe o mo dupe o mo dupe fo lohun o testimony temi na baba mi ni ana wednesday ojo anu emi mo pe wa mo ebeya ti church le fe se lara na ni mi mo wi pe ti wa si ori program but in fury mo ka bi after 12 baba mi ti e wa si ori program oni wednesday mo ebeya ti church na fe se ni but ti mama gbo lo baba mi lati kan bi 9 days mo tin se menstruation mo sha yi ko n wa tintin ti n wa je je lo n sele ki se bayi lati 9 days yen mo tin se mo sha yi pe ko lo o si tun rush na ni ki lo n sele ojo bi melo gan ti mo fi bere do ko rush ko wa n wa je je na mo gba to ya to n rush ko stop o ye ko ti stop o sa n pa mi lo oda ko se n tolorun le se yo stop na ni mo sa n fun mi 77 yen we na ni mo ta so mi mo fi we mo mu mo je dana wednesday te wa ni omobirin kan gbo yin lati ojo mesan ni tin se menstruation baba mi mi le ni na o immediately te pase sinu aye mi bayi ni ba gbo nkan to drop mo mi gbo nkan to drop mo o gba to fi di 10 minutes mo ni kin lo we bayi bi didi bayi lo jade ni ara mi e ti ya ya na fi su mi ri kankan mo o ko se ke lo mojumo yi mo ko ri pe o ko stay mi lasan ni ah mo dupe o mo dupe ara gan tun mi ara mi na baba mi mo dupe o e se o
0: ami o mo fa to nbe ninu omi ateje re mo gbe ni to nlanfani ati gbo mi ina oluwa ti jade agbara olohun ko wonu omi ateje wa ki yato re o bere in the name of Jesus Christ o e je mo fele ise lo
3: e ka ro dadi o e karo oluwa tubo ma sagbara dotun oluwa seun yanu laye mi o emi omo yin ni na awon omo ojo yin online o daddy emi na neri amuse darapo mo program yi na lodun yi na ni ko iti pe sugbon program te se ni jo tuesday mo gbo testimony awon eyan and emi na ni loko pe oluwa emi na gbodo neri I also want to come back here and give my testimony. Ah, Baba, mo neri o. O jasi pe mo je open ni owo. Koda owo yen po. Owo yen will be 3, owo yen will be 275,000. Mo ya wo le wo egbo. Mo sha ja wo gbese yen kakiri. Kode mi mo bi mo se fe so. Sugbon mo sha gbadura pe k'Olorun da mi lo. K'Olorun wa ba mi beto suna mi. K'Olorun ba mi san gbogbo gbese mi. Koda loru moju mo tun dide mo gbadura mo ke solo pe k'Olorun gbe yanu e dide ko wa ba mi san gbese yi ko ba mi san gbogbo e bo se di aro yi niyan ibi ti mo sha ti wa lori bed mi ti mo tin ronu pa bawo lo se ma je bawo lo se ma ja si o ba de mu phone mi pe ti oke o ba le lo ba won ti Muhammad o ba le lo ba oke oke asha le lo ba won Muhammad bi mo se send the text message sawon ore mi merin kan niyan pe ejo e sanu mi o ma je gbese ejo eran mi lowo iye kiye te ba ni e fun mi daddy behold ina awon merin ti mo send meta si message si awon meta lese kese lo respond si mi to pe mi ah ki lo sele bawo lo se je daddy e wo mo gbe ri lala ro yi o ikonu won send 350,000 simi ifa ko pe ko to 30 minutes kini mo so ko to 15 minutes to eat to ni 350 only 350 cents another person sent me 150 it is not even up to 10 minutes another person sent me 10,000 in total this morning I received 510,000 naira like the lifer ah oluwa mo neri o baba e se o ah olorun e se o ìjọyìn ò ní orí ilẹ̀ ọ inú mi dún ayọ̀ mi kún inú mi dún ayọ̀ mi kún gidigidi gan kódà mo gbajú mo gbalù mo jíjó di láìrílù ní òwúrọ̀ yìí dájú mo ti sọ̀dá mẹ́wàá mi inú ẹ̀ mo ti sọ̀dá mẹ́wàá mi inú ẹ̀ torí mo mọ̀ pọ̀ náà nìkan ló lè ṣe ni mo lè ṣe ẹ ṣe o ẹjọ́ bá mi gbẹ́rí mi o.
0: Nice. Gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run ẹ̀yin wo lẹ gbàgbọ́ pé wàárí ìyanu kó tó dalé. Ọba ọlọ́run gbọ́ pé Jésù ọbẹ̀ òwò ọ̀nà ara ni ó gbà tí ó fi yọ sí ọ. Ìwọ tó ọba gbàgbọ́ dìde wá gbé ọwọ́ yẹn sí àyà. Ọlọ́run àwọn èèyàn láwọn fọwọ́ sọ̀yà nínú rẹ̀ pé wàá ṣe ìyanu nínú ayé wọn kó tó dalé. Wọ́n á rí owó. Ọ̀pọ̀lọpọ̀ gbàgbọ́ pé atẹ́gùn ìyípadà yóò fẹ́ wá. Pẹ̀lú májẹ̀mú Ọlọ́run ni mo sọ tẹ́lẹ̀ láàárọ̀ kùtùkùtù ní Sátọ̀dé. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìgbàgbọ́ nínú àdúrà tí mo gbà fún yín. Fìdá mẹ́wàá rẹ fi nǹkan kan rúbọ ti àdúrà yìí. Ká tún lè fi ṣe tọ̀la. Bẹ́mi ṣe máa ń sọ, ẹ̀mí Ọlọ́run yóò kàn sí ọ. Account number church lélẹ̀yìí 1966 36 38 73 1966 19 66 36 38 73 Comfort Life Mission International Access Bank. Bí ìyẹn ọba sì wọlé ẹlò eléyìí 2017 42 90 47 2017 42 90 47 First Bank nìyẹn. Comfort Life Mission International ní ọ̀nà ni ó tún gbé jáde. Ẹ wá make sure pé get handkerchief méjì ilẹ̀. A lo méjèèjì lọ́la. A tẹ kan lé àdà kan borí. A sì mọ jẹ ọ̀gẹ̀dẹ̀. Ní ọ̀la ní wẹ́mà pẹpẹ yọ ọpọ̀ mọ́. Láti ìwó road ẹ wọ mọ́tò gbági ẹlẹ́fẹ́ sọ̀kalẹ̀ ní wẹ́mà. Ẹ bèrè chọ́ọ̀chì Ọlọ́run òjijì níbi gáràjì yẹn. Ẹnìkan ní aago mélòó ìsìn méjì ni. Ìsìn alákọ̀ọ́kọ́ yọ bẹ̀rẹ̀ ní aago méje fún àwọn ọmọ ọdún méje àwọn ọmọ ọdún mẹ́tàlá títí wọ ọgbọ̀n ọdún 13 to 30. Ẹlẹ́ẹ̀kejì ọ bẹ̀rẹ̀ ní aago mẹ́sàn án àwọn àgbàlagbà wọn nìyẹn láti ọmọ ọdún 31 lọ sókè. Kinní kan ó ṣẹlẹ̀ ní ọ̀la. Ẹ múra o chọ́ọ̀chì wa àti ní gbogbo Sona Church. Ẹ jẹ́ ìṣe báyìí wípé ẹ̀yin ọmọ Ọlọ́run wo ni wọ́n bí tóun ṣe birthday rẹ lónìí. Ẹ̀yin wo lẹ̀ mark wedding anniversary yín. Ẹ wá kúnlẹ̀ jẹ́ ń sọ tẹ́lẹ̀. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run kí n tó gbàdúrà. Ẹsẹ̀ bíbélì ta fẹ́ kà lónìí. Ìwé orin Solomon ni Song of Solomon. Ẹ já kà láti chapter 1 ẹ já kà tán títí wọ chapter 8 ohun ọ̀pọ̀. Àní tí mo fẹ́ fi kún mo ń lọ sórí Facebook ní 6 ìdájí láàárọ̀ yìí. Aago mẹ́fà láàárọ̀ yìí ni màá wá sí orí YouTube, TikTok àti Facebook. Ọ̀dẹ́kúnlé Epaphras. Ẹ wàá mọ tó dáa jù. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run ẹ̀yin tẹ́ mọ̀ tẹ́ ti gba fọ́ọ̀mù fundamental class. Àwa ti ń bá kíláàsì lọ. Màá ní àǹfààní láti kọ́ wọn láàárọ̀ yìí lágbára ẹni tó láyé àtọ̀run. Ẹ̀yin ọmọ Ọlọ́run tí wọ́n bí lónìí iwájú ni ọ̀pẹ́ ẹ̀bì ti mọ eré sí. Ẹ̀yin tẹ́ mark wedding anniversary. Ilé aláyọ̀ ilé tuntun ilé oríṣi méjì lọ wà fún ìdílé. Ilé aláyọ̀ téèyàn kọ́ home àti ilé tẹ́ ń gbé mọ́ àṣẹ kí ìbùkún kọ́ yagbù. Mo gbé ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ́ mark birthday yín lónìí ẹ lọ gbé nǹkan rese o. Happy birthday, long life and prosperity, happy wedding anniversary. Ẹnìkan ni wo ni mo fẹ́ sọ testimony 08081 71 65 66 08081 71 65 66. Ẹ send the message ire àtànú kọ bá yín. Ó olùfẹ́ ẹ jẹ́ mọ́ lórí YouTube.
4: Ojúmọ́ òní tún mọ́ ọ̀yẹ́ àlàáfíà là kedere lójú ọ̀run. Oníṣẹ́ ọwọ́ ń rẹ́rìn músẹ́, oníṣòwò ń fẹyín láàárọ̀ kùtù. Bẹ́ẹ̀ lára oníṣẹ́ ìjọba ń gbá yágiyági. Torí bá méjì kọ̀, 32 FM ni wọ́n ń gbọ́, 94.9 ọjọ́ ayọ̀ lónìí.
5: 32 FM 94.9 Laughter House orí òkè tètè Premier Mọ́kọ́lá Ìbàdàn.
6: Hey there, Ibadan. Something fresh is in the air.
7: Magic system.
6: Can
7: you feel it?
8: Oh yes, your favorite station just got a brand new home.
9: This is not a test.
7: That's right, we've officially moved from 4th floor Cocoa House
8: to a bigger, better location.
7: Laughter House, Premier Hill, Mokola, Ibadan. Same energy.
8: Same great music.
10: Same 32 FM.
7: We're still bringing you the coolest hits and the conversations you love.
8: Just now from our new home at Premier Hill, Mokola.
7: So whether you're tuning in at home, in traffic, or at work,
8: don't touch that dial.
7: New location.
8: Same great station. 32 FM. Filling the world with laughter.
11: My head's so far away.
12: Mornings are for dreamers.
11: I'm a dreamer, yes, I'm a dreamer.
12: The break of dawn for champions.
13: Champion, champion, champion, champion.
12: On 32 FM, 94.9.
14: Every day is another chance to do it all over again.
12: Get the best of starts on the break of dawn. 32 FM, 94.9.
15: Hello, everyone. My name is Muyiwa Ademola Authentic. I'm here. This is 32 FM 94.9. Ikoni, don't fill in the here with laughter. You will never cry.
12: 32 FM 94.9. From motivationals
14: to news
12: to sports and talk,
14: we'll give you all you need to make the best of your day.
12: On the break of dawn, 32 FM 94.9.
16: The last voice just been cancelled.

0: ọkùnrin ẹni kó ra lẹ ti kí o sì ní ọjọ́ láti fọkàn balẹ̀ àbí o ti lẹ̀ ń gbèrò ilé kan tàbí ilé ànípamọ́ iléeṣẹ́ Substance Property ló ti fi àǹfààní sílẹ̀ fún lórí ilẹ̀ wa ti Orange Estate ní agbègbè ológun ẹrú níjọba àbílẹ̀ Edo nílùú Ìbàdàn pẹ̀lú mílíọ̀nù mẹ́ta náírà láwọn agbègbè tó jọjú pẹ̀lú ètò ààbò tó péye bákan náà ní Mango Estate lójú ọ̀nà Life Heart International School Akufo nílùú Ìbàdàn tó náà jẹ́ mílíọ̀nù méjì náírà kò mọ́ rárá bẹ́ẹ̀ ló sọ wọ́n fún mọ̀lẹ́bí pápánbárí ibẹ̀ ní ti Apple Estate fún ẹni bá wá ibi tí ayé ìrọ̀rùn tó pín sí mílíọ̀nù mẹ́rin náírà ó ní fún ẹni bá dá tiẹ̀ mọ̀ láàyè àwọn ọlọ́lá àbọ̀ ọlọ́kẹ́ ló wà lágbègbè Ayégún lójú ọ̀nà olójúoró nílùú Ìbàdàn ààyè san díẹ̀ díẹ̀ ó wà láàrin oṣù mẹ́fà kò sí wàhálà kò sí àríyànjiyàn ẹ̀kọ́ sáà máa sanwó náà pẹ̀lú ìrọ̀rùn kí ẹ sì gba ilẹ̀ yín pẹ̀lú ìfọkànbalẹ̀ àti ìwé tó yanjú ilẹ̀ méjì ló ń tà wàràwàrà tẹ́lẹ̀ tuntun tó ti wọlé ní yàjóyàjó mílíọ̀nù mẹ́ta mílíọ̀nù méjì àti mílíọ̀nù mẹ́rin náírà ó nílẹ̀ wa ìjáfara léwu fẹ́ni tó bá mọyì ohun tó dára wá mú tirẹ̀ pè wá kíákíá lónìí lórí 0916-461-5000 tàbí 0911-555-500 tàbí kí ẹ kàn sí wa ní Laughter House orí òkìtì ti Premier Mọ́kọ́lá ìlú Ìbàdàn Substance Property òrùlé fòtẹ́rùtàn.
1: Èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣe dámọ̀ Maggi chicken flavor sí ọyà ẹ̀sì pẹ́ẹ̀lì celery
2: S-E-L-A-R-R-I-E salary
1: bọ̀dá mi ẹ̀sì pẹ́ẹ̀sọ sí pẹ́ẹ̀lì náà di salary ọyà lọ́pìn ìgbìyànjú ẹ̀sì pẹ́ẹ̀lì turmeric
3: T-U-R-M-E-R-I-C turmeric
1: ẹ káre pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavor kan fún yín
4: ohun ìṣebẹ̀ Maggi chicken flavor pẹ̀lú èròjà àlùbọ́sà celery àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀.
5: Lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kí mọ bí dátà àwọn ṣe máa ń tètè jó tán èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè ní a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
6: Yéè mo gbé o data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tán.
5: Ṣé mi ò sọ fún ẹ?
6: Jara ẹ má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ovle ṣe àkíyèsí auto update pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
5: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
6: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù leave it 100 MTN.
7: Feel better about your life.
8: 32 FM, 94.9, the antidote to depression.

0: the joy of a great nation rests on the shoulders of a radio station.
1: Lights, camera, action.
2: Give it up. Drop it. The music.
0: 32 FM, 94.9.
3: I want you to be mine.
4: Ìràwọ̀ kan yọ ọmọ ìlú títí. Ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà pẹ́jú sí. Àfi gorí òkè ó hàn kẹtẹkẹtẹ. Ìkànnì Dati 2FM gbòṣù ó lé téńté. Ọba láàrin àwọn ọkànnì. Dati 2FM 94.9. Ìkànnì Adẹ́rìn kò sónú. Òkè téńté Premier. Mọ́kọ́lá ìlú Ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé. Ibùdó Ayọ̀ àtòrí sun ìdùnnú ní Dati 2FM. Ìròyìn àsìkò tí ò lẹ́ja ń bá kan nínú. Eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbà. Ayé ṣe bí ṣe wa ni agbọdunnu ètò tó ń pàrònú rẹ kájà fẹ tọ ọmọ nìyàn kásì gbẹni afẹrẹ jẹ lọwọ arẹ nìjẹ tẹnu kọ tètè bọọlì kọ ìkànnì 32 FM lóṣùpá àràn káyé 94.9 lọba àwọn.

0: 32 FM 94.9.
1: Èmi ọmọ yín náà ni o, jọ̀lí jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavor sí. Ó yá ẹ sí pẹ́ẹ̀lì celery.
2: S-E-L-A-R-R-I-E. Salary.
1: Ah, bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary. Ó yá lópin ìgbìyànjú, ẹ sí pẹ́ẹ̀lì turmeric.
3: T-U-R-M-E-R-I-C, turmeric.
1: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi chicken flavor kan fún yín.
4: Ohun ìsebẹ̀ Maggi chicken flavor pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti atalẹ̀ pupa, olùyípadà ayọ̀.
5: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kí mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR 3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹ gbọ́ ohun tó máa ń wí.
6: Yéè, mo gbé o, data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
5: Ṣé mi ò sọ fún ẹ?
6: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogle. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
5: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
6: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Live it 100 MTN.

0: ṣùgbọ́n àwọn àgbélọ̀rọ̀ àdó olóró tí wọ́n rí ló jẹ́ kí àwọn èèyàn wa kan sún sẹ́yìn. Ṣùgbọ́n tẹ́lẹ̀ sọ fún wa ni wípé torí pé wọ́n rí kò sọ pé ànírọ́nà lọ torí kò ṣeé ṣe kọ́ pé gbogbo ẹ̀ ni wọ́n rí yíkáyíká. Ṣùgbọ́n ó ti di pé kò ń ṣe nǹkan tá a lè kù á ti kù gìrì a ti rí nǹkan tí kù gìrì tó fún wa. Ó ti tún kù ni pé ọgbọ́n ìtewò láàdáa láti rí pé àwọn páńpẹ́ tán dẹ sílẹ̀ yìí àlù páńpẹ́ a sì débi tí wọ́n wà. Ṣé bọ́dọ̀ ṣe ń pọ̀ sí i? Ẹ̀mí ní ìgbàanì ló wípé ló ń re àwọn náà fúnra ara wọn.
1: Àwọn agbésùnmọ̀ mi àbí?
0: Wọ́n ń retí kò tó wọn lọ́wọ́. Àwọn agbésùnmọ̀ mi ẹ̀ torí pé tí wọ́n ń retí kò tẹ́ wọn. Wọ́n sì mọ̀ pé bọ́jọ́ bá ṣe ń pọ̀ sí i ni ọgbọ́n táwa náà máa hun ní ọmọ peléke. Torí pé gbogbo ohun tí wọ́n bá kò dání yìí bá ṣó ń jẹ́ o yìí bá ṣe nǹkan já. Nígbà tí mi ò bá ráyè dọ́dọ̀ wọn yóò mọ dínkù sí lójoojúmọ́ ni. Ṣó ṣe kọ́ pé tó bá dì gbẹ̀yìn gbẹ̀yìn gan fún wọn ó jọ̀wọ́ ju sí ara wọn sílẹ̀ wípé ó ti rẹ àwọn. Kò lè rí àwọn ibi táwa wà. Torí pé n táwa nílò ohun dọ́dọ̀ wa ń tó wa lọ́wọ́ ṣùgbọ́n kò ráyè dọ́dọ̀ tiwọn. Torí tíjọba sọ fún wa tá a dé gbàgbọ́ ó ní pé a ti do yìí wọn ká. Tá a bá do yìí wọn kó túmọ̀ sí pé wọn ò lè jáde nǹkan mi ò lè dọ́dọ̀ wọn ni. So ó lè máa wù dàbí ẹni pé bó ń pẹ́ jù lójú wa. Ṣùgbọ́n irúfẹ́ ìṣẹ̀lẹ̀ báyìí kò ń ṣe nǹkan tá a lè ṣe ní wàjówàjó. Níwọ̀n ìgbà tó wáyé pé ìgbìyànjú wa ìrètí wa òun ni pé àwọn tó wà ní àkàtà kárí gbogbo wọn dóòlà lóye ó gba sùúrù ọgbọgbọn.
1: Ẹ ṣeun ó gba sùúrù ọgbọgbọn ìtàkùn tó lọ́mọ yín lọ́rùn. Ẹ ṣeun ìròyìn ní àárọ̀ yìí ká tó kúrò níbi ètò ààbò torí pé nǹkan kì í ṣẹ́ṣẹ́ ràgó a ní ojú ìwé karùn ìwé ìròyìn punch ìròyìn náà wà ń bẹ̀ níbi tí wọ́n ti ní pé ìyá àti ẹ̀gbọ́n bóyá àbúrò sísà ni wọ́n pé agbésùnmọ̀mí ẹ̀yìn tilẹ̀ ṣe ọmọọgùn ṣe bàtújò àbí bàtújì tí wọ́n ṣe kú pa wọ́n ní kí wọ́n lọ sí ẹ̀wọ̀n ogójì ọdún wọ́n ní ìsùn tí wọ́n fi kàn wọ́n tí wọ́n sì jẹ̀bi rẹ̀ òun náà ni wípé wọ́n mọ̀ wípé ọmọ ẹ̀yìn àwọn iṣẹ́ tó ń ṣe lélẹ̀ síbẹ̀síbẹ̀ wọ́n fi ọ̀rọ̀ sáwọ́bẹ̀ àwọn sọ fún àwọn tí àwọn ẹ̀ṣọ́ ẹlẹ́dọ̀ tó àbùn àti wípé wọ́n tún ṣe amí fún ẹ̀yìn wọn tó ń ṣiṣẹ́ lábì. Ní apá àríwá orílẹ̀-èdè yìí ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni wọ́n mú àwọn míì tó jẹ́ pé àwọn aráàlú gan ni wọ́n tún máa jà fún wọn àti ẹ̀gbọ́ pé àwọn kan àwọn àgbẹ̀mọ ráàyè lọ sóko ní ìpínlẹ̀ kan wọ́n wá lọ bá bàbá agbésùnmọ̀ mí wípé àkóbọ̀ bá àwọn ọmọ wọn sọ̀rọ̀ bí wọ́n tún ṣe jí àwọn ẹ̀yùn náà gbénú tó tún wá ń béèrè owó ìdíyelé ní orí wọn. Ẹ jáwọ́ ìgbésẹ̀ àwọn aráàlú náà lórí ètò ààbò orílẹ̀-èdè wa Nàìjíríà pàápàá jùlọ ibi tí ìgbésùnmọ̀ mí tó ti rẹ́sẹ̀ walẹ̀ tó jẹ́ pé àwọn aráàdúgbò gan náà ni wọ́n ń ṣe adínàgbòkú tí wọ́n mọ dígàga àwọn òṣìṣẹ́ elétò ààbò àbáhàn tó yẹ tí wọ́n jẹ́ òṣìṣẹ́ ìjọba láti fi sìnkún òfin mú àwọn èèyàn yìí. Ṣé irú ìgbésẹ̀ àwọn báyìí lè jẹ́ kí ìwà ìgbésùnmọ̀ mí ó tán nílẹ̀?
0: Nǹkan tó ń jẹ́ kí ọmọ aráyè fẹsẹ̀ múlẹ̀ sí náà nìyẹn. Torí pé ẹni tó lọ gbépo lájà tí ò bá ti rẹ́ni tí ó gbà á lẹ̀ lọ́wọ́ rẹ̀ ìṣòro ló jẹ́ fún. Ṣùgbọ́n ìgbà tó bá ti ń gàjà tó rẹ́ni tó ti dúró sàlẹ̀ pé ń tó ń gbé ẹnìkan ti nawọ́ sókè tí ó gbà lọ́wọ́ òun ìrónilágbára ó wà fún. Àìsàn náà tipẹ́tipẹ́ pé àwọn tí wọ́n ti ṣe aburú yìí mú e ṣe àlìjànú èèyàn náà bíi tiwa ni wọ́n sọ pé wọ́n ń gbé pẹ̀lú àánú àwùjọ wa. Pẹ̀lú eléyìí tá a rí yìí ó fìdí ẹ̀ múlẹ̀ pé àwọn tó ń ṣiṣẹ́ aburú yìí wọn pọ̀ tó àwọn tó ń kún wọn lọ́wọ́. Àwọn tó ń kún wọn lọ́wọ́ gangan ni wọ́n jẹ́ ẹ̀rù nílágbára fún wọn. Àwọn tó jẹ́ adínàgbòkú àwọn gangan ni mo rò wípé etí asòfin Adams Osinsílẹ̀ sọ àwọn lóye ká fín ká rú síta ká finá mọ́ wọn ká tọpasẹ̀ wọn ká mọ̀ tí wọ́n bá wà. Ṣé ẹ̀yin bá ti mú àwọn tó ń ràn wọ́n lọ́wọ́ yóò rọrùn fún wa láti mú àwọn tí ń bẹ tí ń ṣiṣẹ́ aburú. Torí pé ẹ wo àwọn tó wà ní àkàtà lóríire fọ́nrán tí wọ́n ń jù síta ipasẹ̀ àwọn kan ló ti ń dọ́dọ̀ wà àwò ni. Wọ́n à ń gbọ́ ròyìn pa wọn ipasẹ̀ àwọn kan ló ti ń dọ́dọ̀ wà àwọn wo ni. Nǹkan tó ń fún tó fi jẹ́ pé wọ́n dàbí pé wọ́n ń lágbára leléyìí mà wí pé nínú wa láàrin wa náà làwọn tí ń jẹ́ amí fún wọn ò ní wọ́n wà. Ẹ wọ́n kan tí wọ́n sọ pé wọ́n mú nígboro nìbàdàn bíbà yìí tó ní ṣe pẹ̀lú àwọn tó jiyàn gbé lórí rẹ̀ àní mọ ipò oníwàbàjẹ́ láwọn náà.

0: so mo ki awon agbofinro wa lori e ti won se mo se ki awon to wa ni eka eto dajo bo te pe ma da te pe npe loju wa lati riru dajo ba igba sugbon igbagbo wa ni pe en to ba nwu wa odana o ti le ko sapamo to o le samo wa lowo titi lai lai ojo kan ojo kan owo ofin o te bo se te awon ti iya ati omo asibaje yi
1: Esun e kin to lo si to ni se pelu eke eto dajo kin fe le kasi edi eto abo ati awon iwa gbesumo mi le ni oju iwe kewa iwe re fanga iroyin ko wa nbe nibi ti awon orilede Nigeria ti n soro wi pe ko si ta le se si ata o ba gun lodo ta lo lo lo sibe sibe wa to ni pada won ni pe awon agbesumo mi won o le finu findo ki won ni pe awon ronipo wada lai lai pe ki jobo dekun a n ba na owo lori pe a n se imubo sipo pada fun won tabasi ran si pinle sanpara ni abi pinle ebonu nibi to je pe awon agbesumo mi nibe won se eto imubo sipo pada fun won ti won si ni ki won fi iwe olorun ki won fi bura bi pa won ni se be mo sugba won eyan won ni pe won o le finu fido fi bi pa won ronu pe wada eje ka wo awon ti won se ironi ti won ronu fido lati pe wa lati kuro ninu ise bi ti won se pe awon ojamo se won mo ronu finu fido ni abi joba igba ti joba ti ile ise omo ogun finna mo won daada ni wa o pe ka won mo baba sele na rin ka won da opo da fale ati pe igbese ijoba apapo ti won gba igba ti won ti bi elebi ba ti mo bi re elebi o ko ye ko pe lori ikunle o nigba ti won ti mo ti won si jo wa ra won ka si dariji won awon ti won ti se kupa awon eyan won ko ti won ba nri awon eyan ilawujo gba elagbaje lo gba yohun lagbaje lo da na sun le ohun se won ni fe opo won gbesan ati pe awon mina ti won pe eji kan na sare bo sibe kan na sare ri owo ribiri bi nbe ta ko won ri owo nbe awon si ni pe awon ti ronu pin wada
0: Sheri lakoko e ri pe awon ijoba awon ni asuju olodumare e ba si wo nu wesin wa o so kun ari pe oluwa ko fe ku elese afi ku ronu pe wada nti awujo fe o na ni pe ki opo wa bi o ya ti le je gbogbo wa ka toju ona tuto ta ba ran ti won ye gere ninu awon to je onimo awon kan tan de ki te won pa nkan be o po danti rere so o te yo ko pelomi ai ma kan lo sun debe ko ti wa daju lowo ko ri pe ah bi to nto ipe sona tuto fun o se ri pada o se se ti lu fe ni be ba so be ta ba wa ni rara ko ko n to n ba nbe be ni ko ma ba lo o se je ko pe ile koko kan re yo tun buru si le iba yen elomi a de wa n gba mi to pe amu logun ti o pada ronu pe wa dai wa won tan so pe kan fi sinu ewon idowo pada so pe ngba tan ti en pe o gba itun ni se ni won pe eni ati gugu wa se re a ri pe bi to wa o ti yi lokan pada o le je en to wu lo gawujo se en to se koko ni be ta ba se kini yi eto se tun gbodo tele lati ri pe awon ti ala fun ni iru anfani yi se ko ri pe won diban ni ko ye pe bi an ba ti wa ko ni akata wa won pada bi ti won ti kuro emi ro pe itokunpin lo ye ko tele ti itokunpin ba tele ta ba ri pe looto ini se so rere abujo lo janfani lo kere nbe ele o so pe kelomi to ba ronu pe abum na ba se towo ba te mu e won dari do won towo ti o ba ro ko won te mu to ba gba be lo nko o na gbodo ro be tori gbogbo en to rokun ki togun de so to ba ri be e je ka wo wi pe a n ko won pamo si ogba ipamo elo ni na ilu fun rara re a wo abala be yen a wo abala pe elomi to ba tun de be tan gan ibe elomi tuntun lo n ko se aburu mi so pe ba ti o ba tun pada tabujo eyan mi ti o ti juburu ju n to ba lo sibe o ni sugbon koko to wa nbe o ni pe se akoyo owo o wa lori nta nse yi ta ko ya wo ba wa nbe ta de ko to nu se ta de ri pe awon to ye ka da pada sabudo la won ta nda pada o si to buru nbe sugbon ti o ba ti pa nfo to nu se o nse awon agbesumo mi nikan awon elomi ti oni kan lo si ewon ti won ni awon ja wi oju ifun won nde dani do lu wa fun wa pe anfani e to si won oju o lo si be yen so ti a ba ti se dada ti awa na si ni afokan tan si joba eni ti aburu sele si to ba ri pe en to mu aburu ba un pada sabujo ti etoro aforijese ba ti wa ti foka tan si wa ta si ri pe eni looto o ti de eyan gidi ni awujo ti o le gan le para den ti wulo fabujo nipa lilo won lati topase awon aburu du awon tun si sa aburu e akegbe won yoku igba nu wa to pe won na ma ta ijoba lolobo so afani na wa nbe ko se ko so afani nbe sugbon na ta ba se ati ifokan ta ara ilu o nikan to se koko nbe
1: esun eji ka lo si oju ninu inu iwe iroyin fangare so jade laaro yi oro kan lati ninu to ti fi gba kan je minister fun oro epo robi lorilede wa nigeria Desani Maduke oni pe lori ejo eyi ti lere ejo ati esun eyi ti won fi kon ti won fi fojo on bale ejo nile uk to je wi pe wa joja lori ejo won ti won ni ko lejo je oni pe bigba ti won pomo lu abi ohun mepe ti won si tapo si aso alohun ni eyi ka wo ta pe orilede nigeria ni rudajo ba ti waye in ta won orilede nigeria ti won mo so ni pe a owo oselu ti wo ara won na ni won dajo fun to ba pe en ti o ni fun le kan kan ni won ti da mewon won ti se gba fun won ti se awu fun pelu awon eri ti ile ejo ile america na tun kojo ta ko Desani Maduke won ni pe ko ni ejo je ti won si ni pe lagal ni ara re mo bi ara onun sugbon omo nigeria a soro kankan lori re pe a iro ni won towo bo ni won se kini kan ni pelu igbagbo ta ti ni ninu awon ti won jele okere pe won o le fi gba kan bo kan ninu eja wa wa sile lodo wa han yin ti eke to jajo wa ba gbe dajo kale to ba ti ni se pelu awon alase to je pe si fe fu awon alase lase inta ma so ni pe a ta na ni si o gbe ti ke ba se legbo si ke se pe a ti story tinu ninu eke to dajo orilede wa nigeria bi pe a legbon kan gidi nbe mo to ba ti je mo eka alase ati nkan ti won ba yi pe ba n se owo ilu kuma kuma ile okere si ni anda sobo sugba na ni ti wa
0: se la koko idalu ni selu onugba ni o si pegbe ni akara lo maraye won ba ko doti won se pe awon to wa ni eka eto dajo wa nbi won se pe won mo n to to o de se pe won ki n se nkan to to sugbon awa ti o jo de ara wa o ni ifokatan ni lo ye die itu sele ni orilede United Kingdom nte bi peto pe Nigeria ni kin la so npare
1: ati ma ta ko eke to dajo
0: nta gbi na ni pe kin le ro pe yo sele nta gbi nu tori pe o ti wa nu sisi wa pe ayi gbagbo wa okun to lunu pare igba se se ti wa lorilede yi no yo pe opo gbagan be lu mi ba se daada ya to ma wo pe boyo sa sise ni dada to se tori pe awon o lero wi pe gbogbo en ta ba gbese fun abore ni ko fun wa ina lo de n ko ba se nse joba wa e wo oro a ti n bo sinu ehun adibo bo bayi e wo nkan tawon oloselu wa n so nipa ilana awon egbe oselu won ta ba gbejo kan le ojo to ba te won lorun o ni eka ti jo oda to ba do lati o ba te won lorun awon te lo da lana na wo so loni pe ko da e wa ni ka te ninu mejeji so a need lo ka lo pa ero kan wa ka lo yi pada e je ka ko ni gbagbo nu ara wa se ri gba ta ba ni gbagbo nu ara ni a ri asiste te yan ba se la le so mun pe o se kini ko da to sugbon ta ba ti nigbagbo nu ara wa beyan se rere aida na la so si so e to sele ni United Kingdom so fun wa pe to ba ko sibiti du dajo be o ti le waye o le waye Nigeria na to ba waye e je ka gba bi pe bi ofin se re ni ofin se so kini dani loju ta ni pe owo kan won ni United Kingdom lori dajo yen sani a le fowo eso ya sugbon tori pe gbawo ta ni pe iru e lo sele nbe ni la fi so be to ba ri pe Nigeria lu se to wo kan wo na awo wa so pe nkin le ti ro pe yo sele to ba ri pe enikan to gbe omo edi eni doctor jin wo ti ni ko ma lo bi bayi ba wa ti se lodo ti wa sugbon e je ka wa na ore pe ka yero wa pada pelu apere ta ri o gudi odun mokanla lo gba won ta bi se ejo yen to ba ye pe bi ni a ti ni won fi n fale into run fi file na lo fi dasi bi to dasi ṣugbọn eka eto dajọ die die ni mo rin tori pe won mo sora pe kan mo fi ya je alaise o to e pe se do e wadu wadu o se ko pe ko riri re mogun ti ta alaise wa nbe o
1: bẹni esun alakotan gbogbo e kin to fa awara le lanfani lati dasi oni ni oni je ni ta be lowo eto dibo si ipo gomina ni ipinle Ekiti oni na ni yo waye bayi kuru keke tin lo lowo bayi inu we royin laaro yi gbogbo egbalegba oko gi o fe je oba royin ganbe oni egbe oselu APC PDP ADC na ni won ja yudu lati jawe olubori ni joba ibile 16 ni ipinle ohun baka na ni royin mi na gbe ninu iwe royin tribune to jaye laaro yi won ni pe amotekun yin ko vigilante ona ni won je ko won lowo ninu igbese eto dibo ohun esa doctor eja wo abajade ati igbese kuru keke eto dibo eti on lo lowo ti yo waye to tin bere bayi ni ipale mo tin bere ni ipinle Ekiti sha le fi se odi won in ta mo reti lodun 2027 fun eto dibo gbogbo
0: a le fi se a si le so a le sora se lati mo fi se toru pe doctor ni ko se pukare to idibo yi
1: mes
0: e ri pe ipinle kan ni ninu ipinle 16 o tun mo se pe gbogbo n to wa ni akata re lo le ko lati fi se to idibo yi sugbon nigba ta ba fe se yoku e ri pojo kan na gbogbo re o waye
1: ben
0: owo le kun won to ta ba ni won se aseyori ni ti Ekiti ireti wa na ni pe ki won se aseyori ni igba ta ba fe se to je gbogbo abala kininu abala keji eni ti ba gbigba oroke ninu eto dibo to ni eyin o to ka ti pe be na ni o se ri ni edo dibo to nbo tori pe ara Ekiti o ni lo dibo londo ara
1: dokita mo gba yun
0: kaduna ko ku ka li bere koto begbe ko kan ba se gbiyanju to bo me gbe won ba se sapato ina ni o so bi ibi tan ba ti gbiyanju yen bi awon ara be o se dibo fun won so to ri pe ka fa pere se kan ni YPP lo wole Ekiti loni ko tun mo se pe YPP o wole Londo ma ta ba pe dibo mi to je ti gomina nbe bi egbe ko kan ba se gbe iwon si ni ipinle kan ni o so rufe won se gbe si
1: esun ayeji ka fun ara le lanfani esi le duro sese ka awon ara le ta ku to bere sin abi kin ko jumo to gan ni mi ti e tun pe kelu 0705 5949 0809 7949 ilokere +23490622949 0705 5949 0809 7949 ile okere +34906209 number ti f bo wa dasin eyin te wa lori takwa yo jera Facebook YouTube Instagram 32fm949 feyin eni e ma fa wi le yin so wo sibe a mu aka e ka ro o e ka ro
2: hello e ka ro
1: e ka ro ma
2: e ka ro ifana e ku eto
1: e seun
2: iya ni zo eti ni latojo ẹrí lórí ètò àbò iná ni mi fẹ́ tún sọ̀rọ̀ lé lórí àwọn ò sọ pé àwọn ọmọ ológun wa à sọ pé wọn tráì o ẹnikẹ́ni tó bá wà nídìí ọ̀rọ̀ àwọn akẹ́kọ̀ọ́ àtòlùkọ wọn yìí wọn jọ torí ọlọ́run kán wá fún ìmọ̀ ìyànjú wọn ọjọ́ ń lọ lórí àwọn ènìyàn wọ̀nyí torí ọlọ́run kán jọ torí ọlọ́run kán wá fún ìgbìyànjú wọn ọlọ́run ó fún wọn ṣe ọlọ́run á fún wọn ṣe ò kán jọ torí ọlọ́run tán bá wa ṣe àdínkù bí wọn ó ṣe kó àwọn ènìyàn jáde kúrò níbi tí wọn wà látijọ́ yìí kán jọ ètò ààbò yìí náà kán jọ kán bá wa mójútó kò sètò ààbò kán bá wa mójútó kán ṣàánú wa káyé gbé gbé ayé òfegè lolúkúlùkù gbé bẹ́ẹ̀ rìn lẹ́mọ̀ wẹ̀yìn bẹ́ẹ̀ sùnlẹ̀ nílé ti dúkùn wa lórílẹ̀‐èdè ta tẹ́tẹ́yàn wà kán ṣàánú fún wa o.
1: Esun 0705 5949 ojogbon okedun oba tun ni pe igbese ti ko boju mu ni lati ma jebka ja ewe origin fun awon agbesumo mi kini ero ti yo ma lo lokan agbofuro ti won ti se takun takun lati mu awon odaran yi won ni oye ki ijoba ran odaran pada lo si odo satani lati lo jin ise re fun won ni bakan na ni won ni pe a ni fi wadu wadu lo ida lori ko kon ba se ijamba fara bi pe awon agbofuro wa ngbiyanju lati dojuko awon olubi eda ti won ji awon akeko na gbe ati awon oluko won ati pe won tun lo gba tun de yi to ye lati dola awon omo na ni tori pe ta ba diju begi o sese ka be eyan mo e karo ah ori beti e karo e sun ah bakana e karo e karo ruko yin ati te ti pe
3: Hello.
1: Ekaro sir.
3: Yes, Ekaro. Ekwetu sir.
1: Ekaro ma.
3: Lori awon mo tun won jiko yen na mo fe da si. Emi a ma fa to ma fi be ijoba ikunle Oyo ni. Ni won sa gbogbo agbara won lati tete resu awon omo yi. To ya ri ma baba yi lo. Ka won awon omo yi kon mo lo dabi awon ti chipo geto. Ma de ma fa to be ijoba apapo na ki won kun ijoba ikunle Oyo lowo. Ki lo de ali ma baba yi lo.
1: E kwetu. Eshun. Nino lo gomina won ti fi da loju pe ti won ni ri be lai lai. Eh. E karo.
4: Lo to ma kojumo.
1: Oruko yin ati bi tin ba soro sa.
4: Oruko de ni Adela si ti ni ba. Wo ni pa koma koma da si awon detan. Won do ma nse ni la lo ma bi awon to so ni awon opposition. Lo lo won fun ijoba baba yi. Àwọn kan sọ lánàá mo kan arétí ìpínlẹ̀ náà wọ́n ní àwọn fọ́rẹ́nà kan ló tẹ̀lé wá ṣé tí èmi bá jẹ́ ààrẹ tí lè mọ̀ nípa ẹ̀ ìyẹn inú fẹ́ pẹ́ẹ́dẹ̀ẹ́dẹ̀ tí mo rí àlejò tó wá nílùú àwọn ìlera ó gbèsè kọ́ ni máa gbé kóòtù kan kalẹ̀ fún 3 months when we meet them like Burkina Faso president like Mali president but ìjọba tó bá ti mọ̀ ń pa ẹ̀ á ṣòro ṣe kọ́lọ́hún ó jọ kó máa bá yìí àwọn tó wà ń jọba àtàwọn tí ń dìbò fún wọn ó bàjẹ́ fún un.
1: Nkan teyan o ba le fide mule eyan le ni bo se rinu tori pe ko ni si onilu ti o gbadu akutu e karo
5: e karo
1: e karo sa
5: e ma ku eto
1: e seun
5: e ku rin keri dolu oluwa wa pelu yin o
1: ami ateyin na
5: oju ti mo fi wo
1: oruko yin sa
5: Kayinde Gani nu soro lati Abeokuta
1: e seun
5: ejo oju ti mo fi wo gbogbo awon irin ajo security abi eto abo yi pelu awon mo wa ti won ko lo yi se n gbo mi sir
1: bo wa pelu
5: awon ologun ti won wa le wa awon olopa civil defense gbogbo awon to se bi pe ore ara ilu la pe won ni Nigeria wa nbi bayi ejo ki lo sele se won o le lo si be yen ni nitori pe ma wo ni won se ma gba owo ise ti o sise se fun security wa wa awon to awon labo bi soja to guba de na mo soja ninu ilu igba yin na mo to ma jajagbara fun ara ilu won de n gba salary osu oni pari kon ma gba salary na kin de ti won o le lo kin won la sise owo ti won gba yin na ah kin lo de abi awon ni kon da won lowo ko pe won gbodo lo ni ko se ni to ko si gba te yan loju ogun eni ma ku aku eni ma ku aku ni kon kon try kon lo kon ba de ri pe gba ara won tun Nigeria o ba ka nkan to wa nle kun ran se soke okun kun ba wa sise yi ojo omo yen ti peju nbe yen ah olo wa pelu wa o
1: ami ami te ba gboro yin ta ka a ri pe awon ti won wa nibe won so isele to sele ati n to je adina gboku fun won lori igbese ohun won wo pe tan ba diju tan ba ni pe ka won begi o sese ki won be yan mo en to fa ti won fi se ni pele kutu ana won sise ana si ti gbon te so bayi won tun fi kun akitiyan e ka ro e ka ro
6: e ka ro
1: an gbo yan e ba gbon soke dada
6: a lo pe yemi lo n pe yin lati bi kan yin na le ni a pe lati ti awon ijoba ora ipe taba ki mo de won se pe
1: pele la ko labo e ka ro ti n ba fun alanfani ma ja si lo ẹ ká rẹ sá ẹ ṣun
7: ẹ lórí ajibọlá ṣẹlẹjà lórí ètò ìdájọ tí a ṣe nílùú òyìnbó wọn fi dáàbò bo aléṣe ìmáàdù ìkíni lásìkò ìjọba ológun tó kọjá dípò nàìjíríà lọ láti lọ gbé wọn gbà lọwọ wọn wọn tí wọn bá ṣe eré adàkìlá ẹyẹ òbí tí wọn bá ṣe òdúró kọgbà ìdájọ nàìjíríà kó tó sá lọ ìgbà táwọn màlàmì dúró nìṣẹ wọn gbà ìdájọ jọ so a tẹ̀lé ètò ìdájọ́ tẹ́ ṣe ń lóyìnbó tí nàìjíríà la tẹ̀lé kọ́ wá sí nàìjíríà kan wá jẹ́jọ́ yóò dára fún yín ọ̀hún.
1: Ẹ ṣeun 0705 5000 949 0809 7000 949 gbogbo àti àbámọ̀ pé ẹ jẹ́ ká mo bá ṣe máa gbé ọ̀rọ̀ kalẹ̀ ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ ara ti wá ẹ̀yin náà fi ọ̀rọ̀ ara wa ẹ fi rọra yín wò pé tápẹ́ ìlẹ̀ wà ní ibi táwa wà yìí tẹ́ sọ̀rọ̀ olùbànsá tó lè kó bẹ́ẹ̀ tó ń ṣètò àti iléeṣẹ́ bóyá ní òṣèré lára yín ẹ ṣe pẹ̀lẹ́ ọlákò ọlábọ̀ +23 4906 2000 949 7000 9 7000 9 4 àwọn èèyàn wà lórí ìtàkùn ayélujára ọ̀jọ̀gbọ́n tún fi ọ̀rọ̀ kan wọ́n ní tí ẹ̀ka ètò ìdájọ́ bá dúró dáadáa gbogbo ayé ò lè ní gbẹ̀kẹ̀lé nínú ètò ìdájọ́ wa tí ó bá di lọ́la tí wọ́n bá rí ẹni tí ó dájú kò sí bí ènìyàn ṣe wọ́n ti kò sí bí ènìyàn kan ṣe kàǹkà tó wọ́n ní yóò dojú kọ òfin wọ́n ní tí ètò ìdájọ́ bá ti dáadáa kò ní sí pé à ń wò pé bóyá ìgbésẹ̀ tí wọ́n ń gbé àbí èyí tí wọ́n ń gbé kù díẹ̀ káàtó. Dókítà ẹ bọ́ wa láàrin ìṣẹ́jú kan ẹ bá gba àwọn aráalé nímọ̀ràn.
8: Ṣe rí àwọn aránkọ lọ sí ìjọba wa lórí àwa lára wọn o ọ̀nà tá a wá gbà tá a fi rán wọn níṣẹ́ ọ̀pọ̀ gbà ni a ti mọ́ gbàgbé bàtán bá débẹ̀ tán tán bá ṣe bá ti ń ṣe a ti gbà yé pé bá a ṣe rẹ́ wọn ṣe ń jíṣẹ́ a fẹ́ dìbò míì tí ń bọ̀ nísìnyí a ní gbà rẹ sí a ní gbowó
1: ẹbí ń pẹ́ yẹn
8: a ní gbà tara tá a bá ti wá gba gbogbo ẹ̀ tán ẹni tó débẹ̀ bá débẹ̀ ọkọ tá a fún un ọ̀dọ̀ ara ẹ̀ ní òrùkọ sí o tó bá ń roko ọ̀hún a wà mọ sọ̀rọ̀ bá a ṣe ń sọ̀rọ̀ yìí ká má di àtẹ̀yìnkọ́gbọ́n akétí ajá ẹ jẹ́ kí gbogbo wa ìjọba tí bá ń bẹ nílùú ọmọlùú lọ́yàn síbẹ̀ bí bá ti ń ṣe iṣẹ́ tọmọlùú ràn ni tá a bá fẹ́ kí àwọn tó ń ṣèjọba lé wa lórí kí wọ́n ṣe lọ́nà tí ó gbà tẹ gbogbo wa lọ́rùn ọ̀nà tó tọ́ tó tọ̀ ni ẹ jẹ́ káwa náà gbà a fi yàn wọ́n síbẹ̀ o.
1: Ẹṣun ẹṣun gan ẹṣun tí a pè yín tí ẹ jẹ́ wa a tún pàdé lórí àwọn ètò ọlọ́kan ọjọ́ kan ẹ ṣe gan akéwògbé ẹni tí ẹ ti ń gbọ́ wa láti gbà yé wa ìkọ́ni taitu fm lẹ́ ń gbọ́ nílẹ̀ ìbàdàn láwa ṣùgbọ́n káàkiri àgbáyé ni wọ́n ń gbọ́ wa ó kúrò ní rédíò lẹ́kùn jẹkùn tẹ́lẹ̀ tó gé ti ìbàdàn tẹ́ẹ̀ni gbọ́ mọ́ ibi gbogbo lórí ìtàkùn ayélujára òun náà ni ilé wa wá sí ẹ mọ̀ wàá gbàgbé bá a ṣe máa ń ṣe lọ́dọọdún tó sì ń yẹ wá amala fest ní oṣù kẹjọ yìí òun náà ni yóò wáyé nínú oṣù kẹjọ ọdún tá a wà yìí ẹ máa múra sílẹ̀ láìpẹ́ láì jìnà bí gbogbo rẹ̀ ó ṣe máa lọ a mọ̀ fi tóyin létí àwọn àlejò pàtàkì tá a pè lọ́jọ́ náà òun náà ni gbogbo yín lálejò pàtàkì iná ní tán wọlé porogodo ò ní lò fún ijó sòwédowó ni yóò gorí àti bá ẹ mú bá ìròyìn lẹ ẹ mú ìwé lẹ kẹ máa kọ́lẹ̀ kẹ tún tọwọ́ fàbẹ́nu lambo ó ti wà níkàlẹ̀ èmi ni kúnlé fani yìí fanla tv kọ̀ǹpútà àdáfà mú fi àjẹmí àdédàjẹ kí n lówó lọ́wọ́ kí n tó sanra ẹ wo òdìlábọ̀ ẹ kú kalẹ̀.

0: Ìwòye àti èròngbà tó jẹyọ lórí ètò yìí ló jẹ ti ẹni tó sọ̀rọ̀ tí kò sí ní nǹkan kan ṣe pẹ̀lú ìwòye tàbí àgbékalẹ̀ ìkànnì 32 FM 94.9 Ìbàdàn.
1: Ìràwọ̀ kan yọ omi ìlú títí. Ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà péjú sí. Àfi gorí òkè ó hàn ketekete. Ìkànnì 32 FM dosù ó lé téńté. Ọba láàrin àwọn ọkùnrin. 32 FM 94.9. Ìkànnì adẹ́rìn kò sónú. Òkè téńté Premier. Mọ́kọ́lá ìlú Ìbàdàn la ti ń sun dídùn dídùn fọmọ aráyé. Ibùdó ayọ̀ àtorísun ìdùnnú ni 32 FM. Ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kan nínú. Eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbà. Ayé ṣe bí ṣe wa ni agbọdunnu eto to n parunu re ka ja fe to omo niyan ka si gbe ni afẹ re je lowo are ni je tenu ko tete bo li ko ikanni 32 FM do supa ran kaye 94.9 lo ba awon kan ni

0: ìgbà àwọn èèyàn kí mọ bí dé tàwọn ṣe máa ń tètè jó tán èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
1: Yay! Mo gbé o. Data ti mo ṣẹ̀ṣẹ̀ ṣe ma ti tọ̀.
0: Ṣé mi ò sọ fún ẹ?
1: Jara ẹ. Má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogle. Ṣe àkíyèsí auto update. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
1: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
2: Fojúsùn rẹ ni kò ra létí kí o sì ní ọjọ́ ọ̀la tó fọkànbalẹ̀ àbí o ti lè ń gbèrò ilé kan tàbí ilé ànípamọ́ iléeṣẹ́ Substance Property ló ti fi àǹfààní sílẹ̀ fún ọ lórí ilẹ̀ wa ti Orange Estate ní agbègbè ológun ẹ̀rú níjọba àbílẹ̀ Èdò nílùú Ìbàdàn pẹ̀lú mílíọ̀nù mẹ́ta náírà láwọn agbègbè tó jọjú pẹ̀lú ètò ààbò tó péye bákan náà ni Mango Estate lójú ọ̀nà Life Heart International School Akufo nílùú Ìbàdàn tó náà jẹ́ mílíọ̀nù méjì náírà kò mọ rárá bẹ́ẹ̀ ló sọ wọ́n fún mọ̀lẹ́bí pápá bari bẹni ti Apple Estate fún ẹni bá wá ibi tí ayé rọrùn tó pín sí mílíọ̀nù mẹ́rin náírà ó ní fún ẹni bá dá tiẹ̀ mọ̀ láàyè àwọn ọlọ́lá àbọ̀ ọlọ́kẹ́ ló wà lágbègbè Ayégún lójú ọ̀nà olójúoró nílùú Ìbàdàn ààyè san díẹ̀ díẹ̀ ó wà láàrin oṣù mẹ́fà kò sí wàhálà kò sí àríyànjiyàn ẹ kàn sáà máa sanwó náà pẹ̀lú ìrọ̀rùn kí ẹ sì gba ilẹ̀ yẹn pẹ̀lú ìfọkànbalẹ̀ àti ìwé tó yanjú ilẹ̀ méjì ló ń tà wàràwàrà tẹ́lẹ̀ tuntun tó ti wọlé ní yàjóyàjó mílíọ̀nù mẹ́ta mílíọ̀nù méjì àti mílíọ̀nù mẹ́rin náírà ó nílẹ̀ wa ìjáfara léwu fẹ́ni tó bá mọyì ohun tó dára wá mú tirẹ̀ pè wá kíákíá lónìí lórí 0916-461-5000 tàbí 0911-555-500 tàbí kí ẹ kàn sí wa ní Laughter House orí òkìtì ti Premier Mokola ìlú Ìbàdàn Substance Property òrùlé fòtẹ́ tó tọ́.

Recycle àti tomato dìrọ̀rùn bá. Fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tomato ní cash and carry no delay. Dr. Strap ó ra lọ́wọ́ yín. Èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà. Eléyìí tó dúró re ni. Àbí eléyìí tó ti gorí odó. Tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò. Àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu. Tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín. Tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀. Kẹ́ tún fi upgrade bó ṣe car, truck, bus. Trilla, ipo yohu ki moto won wa. Dr. Strap o ra lowo yin. E kan si won 09083013333. 09083013333. 09083013333.

0: tomato sachets. Oh, Sonny, oh. Mo fẹ́ràn Sonia tomato sachets gan. O rẹ́dodo, o ki, o dun. Tí n bá fi sebẹ̀, jollof rice tàbí spaghetti. Àwọn rí àtọ̀ yo. Oúnjẹ mi á dùn sí. Sonia tomato mix ń jẹ́ kí oúnjẹ dùn.
1: Adédàda aláwọ̀ funfun. Ọmọ aráyé ṣàfikún ẹwà rẹ̀ sí dúdú. Bẹ́ẹ̀, àtọ̀run ló ti yànpín àjùmọ̀rìn pẹ̀láwọn ìgbìmọ̀ rẹ̀. Kìí fi ṣàkìí ṣeré, pẹ̀gìrì àtomi ọbẹ̀ tí kò ta ẹja ọ̀sán. Pánlá a máa mú ìrìn àjò rẹ̀ yá kíákíá. Ọba làmàlà láàrin àwọn oúnjẹ. Máa jẹ àmàlà kó o sì lókun tó jíire. Ẹ kú ojú lọ́nà.
2: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà àwọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi á máa refresh ní tèmi o, tó fi dórí àwọn apps tí ó lò. Gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀, ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹ gbọ́ ohun tó máa ń wí.
3: Yay! Mo gbé o! Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀!
2: Ṣé mi ò sọ fún ẹ?
3: Jara ẹ! Má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
2: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
3: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.

0: with 20 essential vitamins, minerals, and nutrients. One Supermalt multivitamin after breakfast every day keeps you going.
1: Tomato sachet.
2: Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals delicious.
3: Dr. Scrap Recycle àti tomato dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tomato ní cash and carry no delay. Dr. Scrap ó ra lọ́wọ́ yín. Èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà, eléyìí tó dúró re ni, àbí eléyìí tó ti gorí odó, tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò, àlòkù ọkọ̀ tí tù ú fi tarukù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu, tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín. Tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀, kẹ́ tún fi upgrade bó ṣe ká truck, bus, trailer, ipò yòówù kí mọ́tò ọ̀hún wà. Dr. Scrap ó ra lọ́wọ́ yín. Ẹ kàn sí wọn 09083013333, 09083013333, 09083013333. Andù wọn lórí Twitter, Instagram àti Facebook ni at Dr. Scrap Recycle. Dr. Scrap Recycle dé, mọ́tò títà dì rọrùn.
4: Tí mo bá fẹ́ ṣe ìgbádùn ara mi, kí n fi oúnjẹ tó yáyì ṣe agbèjì ara, máa yá mú ọba oúnjẹ. Ìbá jẹ́ dúdú fẹ́ẹ́rẹ́fẹ́ tàbí funfun lẹ́lẹ́ pẹ̀lú alábàárín rẹ̀ gbẹ̀gìrì aláwọ̀ òféèfé tókì lẹ́kẹ́tì àti àwọn àkọlù kọ gbà ọ̀rẹ́ tòótọ́ rẹ̀ bí ikùn mọ́ kíká tó ká bí táyà tó gba tahanu tàbí ẹja kíká borí dúdú réúréú. Ìpàdé dọ̀nà fún tòló. Àmàlà mi ọ̀wọ́n ẹ̀kú ojúlọ́nà.

0: àwọn èèyàn kí mọ bí dẹ́tà wọn ṣe máa tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
1: Yéè mo gbé o data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tán.
0: Ṣé mi ò sọ fún ẹ?
1: Jara ẹ má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogle. Ṣe àkíyèsí auto update pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
1: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Live it 100 MTN.

0: oyún tí ma
1: mọ. Nọ́mbà rẹ̀ la ti ń gbìyànjú àti pe oyún ṣùgbọ́n in drop ni nọ́mbà in drop ni kò tiẹ̀ dún kò ṣe kan ń ṣe ní drop.

0: pé bí ẹbí tí ò bá peku yóò fẹyìn fẹ lẹyìn owó òjọ sí táwọn fi ṣe ìyàwó fún kó mọ kó tọwọ bàpò lánàá kó sì bọ́ ń kówó àǹfààní kó fún kò ní rọgbọ lánàá wọn ẹni ẹ̀jẹ̀ wà kọ̀rọ̀ ó lè yá dáadáa. Àwọn àbí ọmọkùnrin èlò wọn yọ ń gbà náà ti pé wọ́n ṣàwọn nǹkan kan lóòótọ́ ṣùgbọ́n kò ṣe pé bóyá yọ̀ ń lówó. Tó bá tiẹ̀ ṣe bí ọmọ méjìlá wọn. Ìyá ẹ̀ ní òun lè ṣe pé òun jẹ́ ká kìí ṣe pé òun jọ dájú ṣùgbọ́n ipò tóun bára òun lásìkò yìí òun ló jẹ́ kóun máa rò pé bó náà ti ṣoore fún ìkejì òun rí ó yóò le sàn. Gbogbo àwọn méjèèjì bá tún bẹ̀rẹ̀ sí ọba bú ẹkan lami lójú pòròpòrò. Èyí tí a jẹ́ ọmọ méjì. Àwọn méjèèjì ò mọ̀ gbà tán dìmọ́ra wọn tán bẹ̀rẹ̀ sí lami lójú. Ọlọ́run ní dàrin irú mọ́ ibi tó ti parí sí yìí wà láìsò ní dábẹ̀rù mọ́. Ìyá òun ní òun náà ṣe ní bí òun náà ṣe ní bí ṣùgbọ́n òun wò ó pé ibi a bá ṣe sí náà láti jẹ ìdínà tóun fi ògá bí aláàtọ̀ ò bá ti rùn ún lọ ṣe tẹ ẹni tá tó jọ bí àwọn pọ̀ tí ò tún ní lè ràn án lọ bàbá òun ní òun gan kan tí ó ti dẹ̀gbẹ́ fóun. Wá dúndò kò dá o ibi tóun wà lábẹ́kúta tóun ti jí wá láàárọ̀ ẹ̀yún obìnrin tó pè wá ẹ̀ òun fẹ́ kù ńbẹ̀ bẹ̀ rọgbọ fóun mọ́ bí ò bá tiẹ̀ ṣe gbọ́ nǹkan fóun kó bọ̀hún wá ilé sí ìbàdàn padà kóun máa kó bọ̀hún ìbàdàn padà olótọ́dún méjì tóun ti wà lábẹ́kúta báyìí ṣùgbọ́n nǹkan ò lọ déédé rárá òun wá fẹ́ padà sí ìbàdàn níparí oṣù yìí kó bí ò bá ṣe gbogbo nǹkan fóun kó ṣèyún fóun kó bóun wá owó kó bóun wá owó bí òun ó sì gbalé ìbàdàn tóun ó fi kó wá sí ìbàdàn padà ẹni tóun ó bà máa ṣe ìbàdàn nígbò bá dé òun mọ. Ẹni ọ̀rẹ́ ta kó má ṣe bínú ẹni àbínibí ń dà. Tí wá fi ọlọ́run búra ó ní wàláì kò sí nǹkan kan lọ́wọ́ òun mọ́ ojú john ló sì fi ń wò ó dà bí ó bá rélé ìbàdàn bí èlò ni àwọn ò mọ ìkejì ní ó dà òun ó tiraka òun ó gbìyànjú nígbà tí ó bá fi dè parí oṣù òun ó wà bí 20,000 fún ọ nítorí ibi tó bá rí àbí tó bá fi bí tó bó bá ti rí wọn bá díẹ fihàn náà fi 20,000 kún kó o fi kún mọ́ra wọn ojú ọjọ́ òun má fi wò ohun nǹkan ò dá mọ́ àpẹ àìwí bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ la méjèèjì ń gbọ́n mi lójú pòrò. Ní òjẹ́ bí tọ́rọ̀ ń dé lánàá alàgbà ó ní bó bá di títí ìparí oṣù òun ó sáré kiri ibi tóun ó bá ti rí 20,000 òun ó fún kó wáwó kún kó fi gbalé wáyà yìí ní owó òun ò gbà nǹkan kan. Àwájú mọ̀ pé ẹni tóun tó wà ń dúró iná tó wà wájú wà iná òun náà ń gbìyànjú ni. Ọlọ́run ó bọ̀ láṣìírí ibi tó bá ti rí ọlọ́run ó sì fún ọ tó tún fi rí mọ́ra wọn. Ọlọ́run ó sì ràn náà lọ́wọ́ yóò lè ṣe yóò lè ràn ọ́ lọ pẹ̀lú tó sọ àbí jù bẹ́ẹ̀ lọ. Ìgbà tó tún ń lọ ọmọ méjì bí ìkan mọ̀jọ fira wọn lẹ̀ mọ́ ló wá padà rí ní ọ̀sán iléeṣẹ́ wọn. Ó a ní lọ wo ó bóun wá nkankan tóun ó tiẹ̀ fi ṣowó ọkọ̀ kúrò nbí torí wò ní tó tọwọ́ bàpò ó kó tó wà lápò rẹ̀ jáde ìgbà tí ó lẹ́pọ̀ tí ó tó gbọ́ ẹpọ̀ ó ṣàtúnṣe sẹ́ńjì díẹ̀ kódà fi ṣowó mọ́tò mọ́ àti ẹ̀ lọ́nà. Àwa gbọ́ lé èyí bàbá àti ńlá àwọn òní nọ́mbà rẹ̀ lọ́wọ́ mọ́ látọdún yìí àwọn òní mọ̀ ẹ wà á gba nọ́mbà rẹ̀ báyìí àwọn náà ó ṣèfù ti yín padà báyìí bó bá ń pè yín ọmọ gbé kábíyèsí ọlọ́run ó gbà yín olólùfẹ́ ètò yìí ẹ ṣé o ẹ ṣé ẹ kó àdúrà sí. ro kan o ni o mu ya ina ranti bi epin ni re bo si latodun e
1: o bele o
0: aro kan ni Mumbo, Jack in Dojoja, Timba Lotimbabo, Etoyo Tewaju, Ijao Dola Lokwe, and Nibi Jaban Waye, catch big bisek up by you. A roll on one bammy. A cook a little mumbo.

tọ́nà gbé fàánù fún kọ́tà wọn wọn tún la tún ti ń pè ó dẹ̀ kejì báyìí tó ti ríǹgì tí ò gbé bàbá ọlá tí ń jẹ́ tá ó ní orí bridge muslim lọ́nà mosfala

0: Hello.
1: Eka
0: ro.
1: Yes, sir.
0: All right. Kini to shele?
1: Ah, won lo se ko ni. O ye ko le ni deji. Won wa ti ba la ti wa se ni lati wa lo ni ni badu. Won din.
0: E lo se ko.
1: Yes, sir.
0: Se se lo se ko ni.
1: Yes, sir.
0: Eru iṣẹ́ wo lẹ̀yìn ṣe tẹ́ gbé lo Èkó?
1: Ti ṣe ń jọba mo ń ti ṣe Èkó torí Èkó ni mo dé sí tẹ́lẹ̀ tó mo wá sí mo wá lé December tẹ́lẹ̀ náà lèmi àti wọ́n fi pàdé torí gbé àti ṣe ayé tẹ́lẹ̀ mo ṣe pàdé wọn ni so wọ́n jáde wọ́n lé kúrò nínú wọn sì kò padà nígbà yẹn lọ́tún wá ní ní pé mi wá lé mo ṣe fún ẹ̀rẹ̀ gbé kọ̀ ọ̀hún.
0: Ẹ dúró. December èyí tí a ṣe kọjá ilẹ̀ pàdé ìbàdàn.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ok. Ìgbà tí ẹ pàdé ọ̀sẹ̀ mẹ́rin lẹ ti jọ lẹ fi wá jọ mọ́ra kó tó di pé wọ́n dọkọ yín.
1: Nìbàdàn ìbàdàn yìí náà ni lókè àdúgbò.
0: Ní tí mò ń bèèrè ni pé nígbà tí ẹ pàdé àpọ̀ lédè December ọ̀sẹ̀ bíi méjì mẹ́ta ni.
1: Yes, mo lò tó oṣù márùn-ún nìbàdàn kí tó lọ pé.
0: Èyàn ni pé ẹ ṣí ẹ lọ Sẹ́kọ̀ láti December tó fi di bí oṣù tó lọ yìí.
1: Bẹ́ẹ̀ni sà.
0: So iṣẹ́ tẹ̀ sì ṣe ń gbà náà ó sì tún wọ́n dá dúró dè yín.
1: Bẹ́ẹ̀ni tó gbogbo ṣe wá padà Sẹ́kọ̀ mo ti padà sí ẹnu iṣẹ́ mi padà.
0: Ok fine. Ṣé àdéhùn wo lójọ wà láàrin yín tẹ́lẹ̀ nípa bóyá kò wá Ìbàdàn bóyá òun ó kò Èkó bóyá òun kálukú máa gbélé ní Èkó àti Ìbàdàn.
1: Àdéhùn tó wà láàrin wa tẹ́lẹ̀ ni pé láti pa ọmọ Fẹ́mi àgbègbè fúnra wa ó dẹ̀ wò is nice kò sí pé bí àkọ́kọ́ wà láàrin ẹ̀ ṣùgbọ́n gbà tí mo lọ sí kò wúlẹ̀ sọ fún ọ ó ní Èkó ni mo ń lọ báyìí tó àlàyé afẹ́fẹ́ ní àwọn náà ló bẹ̀ fún wọn sí pé kí máa lọ sí Èkó
0: bí
1: ó bá ṣe dé kó tún padà wá sí Ìbàdàn ó dùn wọ́n fún wọn yọ fún wọn so kò máa ń surprise now he was angry pé tó mo dúpẹ́ ní Èkó kọ̀ọ̀kan báyìí.
0: Ẹ ti lò tó oṣù mélòó lè kó báyìí láti ìgbà tí ẹ ti lọ ṣòwò lẹ́lọ.
1: Inú ìjọ kejì ká tó ṣọdún náà ni ọdún kọ̀la ni mo lọ Sẹ́kọ̀.
0: Iléyà kọ̀la.
1: Yẹ̀sẹ̀ fẹ́ Iléyà kọ̀la.
0: Ẹ lọ Sẹ́kọ̀. Ṣé ẹ ti wá padà sí Ìbàdàn báyìí?
1: Mo ti wà ní Ìbàdàn ṣùgbọ́n ìdí mo kò mọ̀ wá ní Ìbàdàn báyìí. Ṣùgbọ́n ọ̀nà náà fún ọgbẹ́ kọ̀ mi wọ̀ ṣẹ́
0: Ọ̀dà ẹja ṣe báyìí ṣé ẹjọ́ ń gbé pọ̀ nígbà tẹ kẹ́ tó dúpẹ́ lọ.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Níbo lẹ́yìn wá dé sígbà tẹ dé?
1: Ọ̀dọ́ sísà mi kọ́ mo wà báyìí.
0: Kí ló tẹ̀ dé sọ́dọ̀ wọn?
1: Mi
0: Ẹ máa wọ ẹ jẹ́ ń béèrè ìbéèrè kan lọ́wọ́ yìí ṣé wọ́n ti fẹ́ yín wọlé ni àbẹ́ ṣì ń jọ ń ṣe pé bóyá ẹjọ́ ń ṣe ń jọ ń kọ́ọ̀tì lọ́wọ́. Alright, ọdẹ àpọ̀n ti kúrò ńbẹ bó bá jẹ́ pé àárín oṣù bíi márùn-ún tẹ́lẹ̀ fi jọ pàdé tẹ́ fi jọ ń gbé pọ̀ tẹ́ ti jọ ń gbé ìdétẹ́ yìí náà dé ibi ẹjọ́ ń gbé náà ló yẹ padà sí bẹ́yìn náà bí ò bá ṣe pé bóyá nǹkan kan wà ńbẹ̀ tẹ́yìn náà ò kò sí sọ́dọ̀ àti yín ló yẹ tún lẹ dé sí. Wọ́n bá lórí ọ̀fẹ́ lè pè mí padà kí ẹ fún wa nọ́mbà wọn ká wo òbí tọ̀rọ̀ ń lọ lórí ẹ̀ 09062 odometa 949 pẹ̀lú 07055 odometa 949 tààrà làwọn nọ́mbà ń wọlé sí àyín tààrà náà wọlé sórí ètò.

0: gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ó dọjọ́ friday láago mọ́kànlá àrí facebook ṣẹ́gun afọlábí ṣìgò wọ́n ní ẹ̀ka rẹ̀ kó ètò ìmáfòjè peter àwọn náà kí wa ọmọlára wù mí àwọn náà kí wa ń bẹ̀ ìmáfòjè peter àwọn ní wọ̀kìlù mọ̀ bàbá ọkùnrin takuntakun ẹ kú sí ọpọlọ ètò bá bẹ ètò wọn ní ẹ kú sí. Fisayo Rotimi Love ẹ ṣeun o ẹ kú ojú òwòrán bẹ ṣe ń wò wá. Bẹ ẹ ti ń gbọ́ wa lórí rédíò káàkiri náà mo dúpẹ́ sí. Ọmọ Adamu buru jo. Wọ́n kìlú mà mò ń jẹ́ o ọmọ ọba.
1: Níbo ló báyé rẹ̀ sí o.
0: Ọmọ ọba Àbàdàn.
1: Báyé aláyé jẹ́ kiri. Ṣèbọn ọmọ Ọlọ́run ló yẹ kó jẹ́.
0: Ìbàdàn ò ní bàjẹ́ kò ní dàrú. Ìlú gbogbo ò ní bàjẹ́ kò ní dàrú. Orílẹ̀-èdè yóò ní bàjẹ́ kò ní di ìdàkudà.

ọ̀rọ̀ tí a lọ mọ̀ ń lọ láàárọ̀ ìkápàdé lọ́sẹ̀ tí ń bọ̀ lọ́jọ́ friday láago mọ́kànlá salam ó ṣeun kú iṣẹ́ ó ṣeun orí gbogbo lánsà rẹ lórí facebook ó pẹ̀ pátá mò ń rí ó ti fẹ́ mú ọwọ́ àwọn ará wájú ó gbọ́ ẹ̀ pátá mò ń rí má ṣe bí ìrìn ó dà bẹ́ẹ̀ ọlọ́run ó ràn lọ́ ọlọ́run fọ́n sí

0: All right. 070-55-00-949. 08097-00949
1: plus 2 3 4 9 0 6 2 0 0 0 9 4 9.
0: Hello.
1: Hello.
0: Hello. Hello.
2: Ẹ ṣeun gan ni sir for knife.
0: Àwọn tilé ló wá jà yẹn mi ni gba it ẹ sílẹ̀ kò fẹ́ ni ẹ ká fi ṣe ìkádì ẹ lẹ̀ báyìí lásìkò. Hello.
3: Ní ayé.
0: Ege.
3: Abdulkari wa ti lọ́n ṣogun.
0: Ẹ ṣeun sir.
3: Ẹ ṣe pé tó. Ṣé lórí ti Metin Greenwood yẹn kó fi ilẹ̀ gẹ̀ẹ́sì fọ̀ náà kó fílẹ̀ fọ̀ náà kó máa dó ní àwọn dá kọ́ńtínẹ̀tì ní Yúróòpù yòókù yẹn kó máa fi bọ̀ yẹn bẹ́ẹ̀ because. Àwọn obìnrin England yìí nǹkan àfojú ẹ̀ rí ayọ̀ fún òsì bẹ́ẹ̀ mọ̀ tó dẹ̀ sí àpẹẹrẹ rẹ̀ ní Manchester United tó kó máa pé bọ́ ẹ̀ níbi tó wà ẹ̀ náà kó má dàmọ́ ibi òǹfẹ́ bá ti ń dàgbà tó bó ti jẹ́ nìyẹn nítorí àwọn obìnrin bó ti dáná bó ti dáná lọ́wọ́ tó dá nínú ìlà kejì náà tó bó ti wà nìyẹn.
0: Ẹ ṣe gan ni sọ ẹ bá ń pa kíní kó tó mọ ìpàdé lónìí let's go there. Just give me the light. Just give me the light. Just give me the light. I just kill it. Yeah, yeah, yeah. Ah, wow, effect.

0: Hello.
1: Christa.
0: Ah, Pastor, your cast us out. Ah, me Jesus, Limola, Li Kamali, Zali Kalibu.
1: Oh, Allah, Allah, ba mi sa no clever no.
0: Ah, me Jesus, clever o ni da no ta wa.
1: Ah. Ah, o Allah, Allah la po nko.
0: O ti lo Canada.
1: Se lo to abiri.
0: O lo ko ba World Cup sir.
1: O lo wo ju ri be.
0: Ami.
1: O di mo be so. Gugu e wo nu ara won ni.
0: Mm.
1: O si bi ti o si. Mm. But there's one thing ti mo be ka won ni in real life.
0: Honestly. Ilu yo pe gugu wa e ja simi fun call na ma pada sibe ye e je ki fe ja won saranu boya wa je siwa lorun mi o ti su mi o awa da tin reality o me already am ready fe ba je si je o ah kukure lati wo kede e so father there so so pe personal terms agreed now kilo de kilo so fa won yan yin to tani kin koju so to je paro ya pe mi ti oni ba temi je ba yi
2: ah gado e mo gado sele ni wi pe
0: mo
2: ro pe olukọ ni mo ri o o da bi pe o mo nkan to nse la
0: so akoti later ni so ko pe fe ira o ti fe gba ati mo se bo
2: ati mo se bo kini
0: ah
2: ile ati mo se bo
0: ile to bi lo fe wo
2: se chasi lo di train ni so mo so ro nkan kan lori ejo wi pe o mo nkan to nse te ba de wo nigbati iroyin bi jade pe ma ku rera pe yo darapo mo ma di de pe enzo ni ni alakoko to koko lori like picture e si waju e mo pe gbogbo nkan ti ta fi royin wi pe Madrid gan fi ba Kukurela soro ko fe 214 ta wa.
0: Sabo ti o la n bi bu yen o.
2: Barcelona lo ti wa lori e tipe tipe ta tin gbo po fe gbe. Won ti pe awon gba 5, awon gba 10. Akari pe Madrid de ko to ma to sele bayi gbigbigbi o ti lo. Tebi pe ko nse kan to lo fa rara. Sheri tin be nle bayi owo Chelsea lo wa. O kan Ezu na o si pelu Chelsea.
0: O ti lo. Owo yen nikan lo fi dan le fi dile.
2: Owo yen.
0: E wa dakun e dakun awon ni omo tan soro fun replacement fun Kukurela yi. Ara awon people yo ya se ba tun se toni next year leleyi.
2: Seattle. Ya ato yen ti wa nu letele
0: ato ko ato omo Holland ni yen on soro left back kan sin mi o ti fe
2: e mo gbo oju oja la wa bayi oju oja la be awoye ogo la wa gbo bolu tun be ni World Cup bayi won le ri agba bolu mi to du se kan rin mi
0: se awon arabi o sanwo
2: se awon Madrid
0: America mo so Madrid o so
2: South America wa se won ba se okay nisin laarin fidi yen nisin
0: oruko yen san ni bi ogun ko
2: laarin fidi yen bayi nisin mo fe so pe enso ni kan le n to ye pe ball e ma cho dada lataki mi fidi
0: ah nkan
2: ofa ma ti di fatua
0: ofa lo ba chesi yen olo
2: ko pa ma ti di fatua bi awon tin bi awon santos yen kan ni mo fi play lo ni to ba di next to ba di sami ni so ko soro kan won ni lo awon na ni lo lati ko odidi owo jade kan fra gba ball to ba ma cho na okan enso osinu Chelsea mo tan ba de mo le gan pelu owo tabi awon kami ti won sita o se se kan the best of e ko dabi Willian Gallas njo si ti o lo mo set keeper so bile kan ye ko ma lo
0: yahu presenter
2: atokun
0: o da pe ipako onipako laari eneni ni ba ni ri teni mo fe e jekun ni won ba to ba ye yin ejo for a team like Chelsea ni bi to ba dey nisin chaforiji for me fun use of language eni ti o ba la foju sun re o le wa Chelsea lasiko yi
2: ben
0: ko si Champions League ko si Europa ko si conference league wa ife wa carling cup na wa console
2: agbe boss won ni gbe plane
0: won ni gbogbo ni gbe boss won ni gbe plane
2: ma gbe boss won ni gbe plane
0: won ma gbe boss won ni gbe plane
2: eh
0: won le wo train
2: eh won le wo
0: ibi ti mo lo leleyi iru team to je pe o mo pe won ni attract new players be yen o de nwo ti awon best legs yen lo e da ko bo lawon ibo ise ise abe mi ni ko ye to ni awon ni biliki fine ni ni ki alaga okay mo gbe kukure la lo e so lo e da ko ki ki kan wo e do kini o fi pere omo Chelsea next season na
3: awon agbebo le to nlo yi gbala yi pe okan won le ti si kuro ninu iko yi won de ri pe iko yi won ni gba Champions League football awon fe se pe ele eyele to ma bon le je abon le mu pe josoro pe o ma duro awon fe duro ni ti won to ye ni mi pe won se nkuro and won de le agbebo lu mole ti ba ti popo ti si o ma lo so ko se bi a chese oni player gbe sugbon oloju player to ma gbe
0: player ya to say chese le gbe pass you know pass kidi ni yen komo ni yen so komo lo Champions League baba ko Champions League ti mama bo ni team ti oni o
3: bo se wa yen to wa le na ni won ma ro asomo to fi ma so pe bo te je europa next season pe ki won le se so mi pe ko chese kolon sha olosha ma gba won next season sha
4: olon ma gba won loku eh iko chese le leyi last gba ti transfer ki abi kini lati bi sa to lo o to fe ten bodo lati ti o pe to sure to ma ku nu ko Chelsea
0: o na ti ne je
4: o na ni Enzo Fernandez in to kan ya mi lenu pe to fi je pe Enzo Fernandez o ti work ahead ti Cucurella fi work e je ka wo Barcelona gele mi fe le pe Barcelona serious lo ya gba ball ta ba so pa Cucurella to pe gba na won so won ni si agba ball kun o ba kuro laye yen awon o le gbe ma Cucurella bákan náà dẹ̀rẹ̀ ní Atletico Madrid wá táwọn yẹn gan ti ẹ̀ gbọ́ owó táwọn yẹn kọ́kọ́ gbúwá bẹ́ẹ̀nu Atletico Madrid ni ò bá lọ tán ní ẹ̀lẹ́ less than 50 million pass ikọ̀ Chelsea ni àwọn ò lè tà níye yẹn pẹ̀lú táwọn gbé ní 60 million yìí nígbà kan lọ ẹ̀yin wá fẹ́ ràn 50 ipé yìí ò lè possible lọ́wọ́ eléyìí tá a wà bẹ́ẹ̀ ẹ jẹ́ káwọ̀ Real Madrid láàrin ọjọ́ mélòó ná fi complete deal yẹn nígbà ó tún wá ní Cucurella láre láti inú Academy ikọ̀ Barcelona ló ti wá táwọn ọmọ Barca lóríṣiríṣi ná fi hàn pé eléyìí wọ́n fẹ́ lọ́mọ bá wọ̀ ọ̀tá wa play pé kinní kan yàmá yóò ṣe sísù tá yóò ṣe gbogbo àmọ́ wọ́n ti jọ pàdé ní láìmọye ìgbà tá dẹ̀rí nǹkan tí Cucurella tó fi le la mídíà máa yẹn tó fi ṣe ṣùgbọ́n bó ṣe wá wà pé nínú kan Chelsea ẹjẹ́ wo nígbà tí wọ́n release Premier League match ẹjẹ́ ẹ lọ́wọ́ àwọn ikọ̀ yẹn nígbà tán gbogbo wọn mọ̀ gbé jáde key matches Chelsea bẹ̀ ìyẹn tí wọ́n ti pé Chelsea ó ti tán kò sí nǹkan kan mọ́ kò sí ẹni tó kò sí kọ̀ọ̀kan báyìí tó fi pé Chelsea kó bẹ́ẹ̀ ò ní Chelsea kan tó fẹ́ fi gbá fixtures o kò sí wọn àti máa ń yo àti sísí o gbogbo àwọn key matches náà ní bókè o bóyá tán fi máa pa àbẹ́yà àwọn máàchì tán máa ṣó gbogbo kò sí bẹ́ẹ̀ wọn fi Chelsea kan báyìí bẹ́ẹ̀ tí o sì yẹn túmọ̀ sí pé ikọ̀ Chelsea wọ́n ti rí pé ẹ̀wò kò ti ẹ̀yà recognize yín as big team wọ́n lè lè ní sáà tó ń bọ̀ báyìí lélẹ̀ ikọ̀ Chelsea ẹja o first match wọn Monday night football ni wọ́n ti resume padà
3: 27 matches la máa dá Monday
4: Monday night football látòrí Man U ó ti gbé oyè lórí ikọ̀ Chelsea ìwọ́n túmọ̀ sí pé Monday night football ló kù báyìí kò sí nǹkan kan mọ́ ó tún wá ṣe é ṣe kó tún lọ jálẹ̀ fi kọ̀ bù lẹ́lì ajẹ́ pọ́n bí máa yùn ní 21 days interval náà fi mọ gbá bọ́ọ̀lù ẹ jẹ́ ká wò ó Chelsea lélẹ̀ ní ti Chelsea ta mọ̀ kan lélẹ̀ àwọn blúpọ̀ ẹ wò ó wọ́n ti báyẹ̀ Chelsea jẹ́ kò sí ẹ tó bára jẹ sí Chelsea gan ó nífẹ̀ẹ́ búlù ni ó ní tí ò bá ṣe bẹ́ẹ̀ ni kò ní rà á kí n lọ́ra ti tíìmù mi ló fẹ́ pé ọmọ ọlọ́mọjà yìí bọ́bá ṣe wáwọ̀ ìpè kọ Chelsea pẹ̀lú lọ́tọ̀ èmi wọn lè máa tu àwọn agbábọ́ọ̀lù kan lẹ́kọ̀ọ́ tó di pé ìdíje àfihàn àyà ìgbáyé yìí tó bẹ̀rẹ̀ ṣùgbọ́n wọn bá rán àwọn agbábọ́ọ̀lù náà ti wá nǹkan tó wá wà bẹ́ẹ̀ pé tiẹ̀ ti wà gbogbo kè Chelsea wọ́n ti ń bá àwọn kan dínàdúrà pókè agbábọ́ọ̀lù báyìí la fẹ́ gbé o pé kí àwọn àyè tẹ̀dẹ̀ tó lẹ́yìn Valentino bá kọ́ àbí nǹkan tí wọ́n sọ ń gbà ní tẹ́gbọ́n ti gbé láyọ̀ ọmọ ẹlẹ́yin ni àwọn Argentina yìí náà ni tẹ́gbọ́n ti gbà tó yẹ pé ọmọ yẹn wọ́n ló máa padà wá sínú kan Chelsea tó bá fi lé ní sàtúnú tuntun bá àwọn tó ti ń kúrò láyé tó yẹ pé yes àwọn agbábọ́ọ̀lù tẹ́gbọ́n wọ́n ṣe kìíní fún yín tẹ́gbọ́ àwọn náà dẹ̀rẹ̀lẹ̀ òun gan lẹ fi ń jẹ́yàn tẹ́gbọ́n kò lẹ́yìn tí mo lè ní pé yes tí ó dúró sí Chelsea pẹ́pẹ́ tí mo ṣe ń wò ó ní ẹnìkan ju Reece James lọ tó ń gbà tó bá padà yá gbogbo àwọn tó wà lọ́wọ́ wájú gbogbo wọn yẹn náà wọ́n padà lọ tó yẹ pé ihun tí Reece James ti ṣe tí Kọ́rí Àmàdé tó tún fi lè wá sínú kan Chelsea náà fẹ́ gba agbábọ́ọ̀lù tá agbábọ́ọ̀lù fi sọ pé òun ò lọ ṣùgbọ́n gbà wọn tí wọ́n gbé òun náà fi gbé wọn 120 million ìgbà tí Chelsea ràwọ́ wọn lọ ni agbábọ́ọ̀lù yẹn lọ gbé agbábọ́ọ̀lù nínú kan Benfica àdẹ̀rí nǹkan tí agbábọ́ọ̀lù ti ṣe Enzo Fernandez tó náà ṣe nínú kan Chelsea wọ́n nǹkan tó wà pé ikọ̀ Chelsea better replacement wọn máa fi mọ́wọ́ ṣe wáyé kò sí nǹkan tó fi convince àwọn agbábọ́ọ̀lù ṣe o ẹ gba champé ẹ mọ̀ gbá Monday night football every Monday. Edemo simi injury o ni po la ara nkan iyun na to ko bi si mo ba se wa bayi o ma nsoro fun iko o ba ti e pe n lo conference kan ni
0: yo pe awon lebo yo pe awon lebo
4: ile awon yan
0: pe won ti ta sunday won ta saturday
4: o ti wa lawo ile won o ti se mo po dada e mo gba lejo bo se baba won ti ba iko Chelsea je ti o de si nkan te pa won gba bo yin won se le fi kon mi sa gba bo pe ma bo wa si
0: iko Chelsea
4: o ku die
0: iko labi Chelsea o gbodo wo ki e mo se daru.

0: a boya ka fasiko ile na ka sumo awon ara ile tori ipe ohun ni seju. Hello. Hello. Ego.
1: Fine bro.
0: Sir. Hello. Hello. Hello, anda yin lohun.
1: Hello.
0: O da bi e pe oju opo ibi odo yin yen o nse back and back. Oro Chelsea ti legal 27 matches ni 38.
2: Monday.
0: Oh, hello. Babalodi njo. Carol sir.
3: Oruko temi ni Oluwa se mo gba ti para airport.
0: Ele sir.
3: Ko tin to le e fokan bale. Ile aye ogoro mo de lo titi na kan mo ni close.
0: Ah.
3: O si eyi ti eleyan ba wa da leye ja ni suru awon blue for life ni aye o pare ngba ma yu na ngba game aye o pare ibo to ti am kan se bi an escape relegation ni Conte wa ba wa ni 10 position ri league to den wa to ko de first time we o gba league ni e je en to ba fe lo sinu ri odun se bi en so ngba ballu kukule lang bawa lutian Brighton small team vantirio so kwa ni bibi ayo pare clever
0: sir
3: ema wori ni jisi chansi yo e fokan bale ma bagba mwende mwende mwende ngoku odwa aje ni ama raje aa kupointi kusiwa la kaka segba all blue ni awotumon aa le kuombe best club in the world ni ye eh suba misi.
0: Hello, ta oju opo yen ogbo e call on Monday ojo aje ni ngbo ba ya le yan lo ma wo je ran ninu Saint Louis ti o fi ball in Chelsea le ojo omo
4: lo bi wo lo bi manage
2: ya ko manage ngbo bi la ni Monday but you not go
4: there. Why can I put my thing?
0: Hello.
1: Hello
0: sir.
1: Clever
0: sir.
1: Mo ma like radio. I'm not going to be able to do it. Ke abla bo bi ke mo ambe le nkan lo ma fe gbe en so fanates lo ko ni ti peya
0: e bo nbe
1: ko le ma lo fe lo
0: e bo nbe
1: a de e ba ni a ti en bo ni ke ba ti le won danu ke si a pick nto je ma gi na ni e da to yi won pe ni si won pick abi won pick ke si en necessary e ko le o na won ba je pe lo won player ju awon player ti o se won second ti won won deserve ti won lo nko join yo ba mo lo mo to be lo won agban ni won ti ri don sele ni na lórí ẹ̀rọ àwọn ṣe ń mú ìdáyé mò ní o ayé gbogbo ti kọ́ọ̀lì ti ṣe àbámúlì wà mẹ́tò ìyàwó ló fẹ́ kó ìjẹ́ sí lọ́pọ̀ ìjẹ́ jẹ́ ẹ̀rìn
4: ẹ̀rọ. Ẹ ṣeun sir. O ti jíwọ́ báyìí ọlọ́mọ fà sínú ìdánwò gbà á lọ Bilisi ẹnìkan ló ń fi ká champions league lọ Chelsea ẹ sì bẹ̀rù ọlọ́run. Ọ̀rẹ́ ẹ jẹ́ kó mẹ́ àwọn matches sì kú lẹ́ni ní World Cup ọ̀ká tó lọ bẹ̀ mo fẹ́ ká dẹnu kan béèyàn náà torí olórin tó kọ́ pé ó ti ń da kọ̀dá mọ́ fi kún ọ̀rọ̀ wa ìrírí náà ń pè bẹ́ẹ̀ kí béèyàn bá fẹ́ padà wá jẹ́rú ayé Chelsea ológun àná ó yẹ kan ṣọ́ọ̀ṣì báyìí bíi tábàdé now Saibari náà sọ pé ó ti ń bọ́ sí yìí sí 9 ni
0: bẹ́ẹ̀ ni
4: tí ọba sì wà á rẹ bọ́ ìyẹn ní time tó lọ́n fi hàn yìí ọlọ́run má ṣe mí ní backup kì í ṣe player tí wọ́n lè gbé jókòó bọ́ọ̀ tí wọ́n bá tí mo ti rí o kì í ṣe 9 tẹ́ lè gbé jókòó ó wà lè dé bẹ́ẹ̀ tó kó jẹ́ pé tí bẹ́ẹ̀ bàdùn dáadáa kó tún di pé yọmọ paná o bọ̀ 9 tó yẹ kó máa bẹ̀rẹ̀ lè ó lè ṣáájú Hurricane bẹ̀rẹ̀ níbẹ̀ yẹn mo wá ń wò níwò wípé torí contract Hurricane sì pẹ̀lú Bayern wọ́n náà fẹ́ fẹ́ lójú di 2030 wọ́n sọ wípé kò tí ì sàyẹ̀ sọ̀rọ̀ sí until after tí World Cup bá tó parí tán ọ̀dọ̀ ta ló kù bẹ́yẹn ọ̀dọ̀ yọ clever ni which competition Manchester United go last season before make that I sign. Okay, explanation yẹn ni mi ò pikù. All right.
0: Okay, wọ́n ní bíẹ̀ láàrin pé irú commission wo ni Man U náà lọ tó fi ra àwọn agbábọ́ọ̀lù kàrìnkàrìn tí wọ́n rà pé àwọn ṣì nígbàgbọ́ náà kọ Chelsea.
4: Okay, mo ń bọ̀ lórí kàrìnkàrìn Chelsea àti Liverpool yẹn náà nìyí. Ẹ mọ̀ pé Olorun we Olorun lo mo bo se npin sa to ba ti ni opolo ati lowo le ma di asaime oluwa le lowo to ko mo si la ka ko ka won edi o ma ba na ti e now pelu kan ti a ri ba inisin won di o ma pari World Cup ko to di pe o ma soro contract e saibari ba duro ti Harry Kane to wa reluctant lati renew contract beyan lo ntenu mo Madrid ntenu mo pe on fe se ma ki sign nikan awon eden soro olise to ma je police na fe lo nbe won ti yanju oro fini ati Mbappe tan legbe yen won sha le play meji ni beyen o wa buru tan won da ka pada sale Rodrigo ti lo se Rodrigo ti lo
0: Rodrigo ti lo
4: o tu ko mo kan nbe yen ni Madrid yen na to to na play ni right yen so ti yanju awon yen eh
0: and agree on
4: you master tano na won be won se ni yen lo na so won ti ri ba wa ba ya fa awon yen to fi soro olise ko ma yen pe Florentino Perez n play game fun fun egbegbe bolu beyan ti ele o firi ni contract boya beyan na won wo pe boya backup ki Madrid makede lo Madrid a pe wa so pe obisi e be lo Chelsea la ye je Roman e meji na be ku lara mi lekan
0: seri ohun ti mo ri nbe ni pe o jo pe inu ko Madrid ni inu ko Bayern mo se ni Madrid si ronu pa re tori pe awon mejeji ti Madrid si nsoro ni pa ta mo yen ba won ronu boya bi irufe iru Harry Kane yen bi Madrid se ni nkan to po to mo fe ri pe won o ni standing nine daada to je standing nine to je striker
4: lati ba ti Benzema ma ti lo
0: lati ba ti Benzema ma si lo o si nbe lara Harry Kane ta ba wo kan to se o se ju ko je pe won le na ka Harry Kane e me ka ta pa o tara wa je o striker ni la le so pe won o ni ko se wing won o ni
4: o ko si o
0: ko sha ni video won o ni o ayin je ban je so pe boya won o tun ni na ni o
4: wa e pada be eh baba wa Alhaji Salama won ni ka sari roja na ta ba pada di a mo te so je ku kale
5: ma wo mi bi mo se fe yin
6: mo n gbo ta ti 2FM
7: 32FM 94.9
8: Dr. Scrap Recycle àti tamoto dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tamoto ní cash and carry no delay Dr. Scrap ó ra lọ́wọ́ yín èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò àlòkù ọkọ̀ tí tùú fi tarukù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tún fi upgrade bó ṣe ká Truck, bus, trailer, ipo yo ki moto won wa. Dr. Scrap o ra lowo yin. E kan si won 09083013333. 09083013333. 09083013333. And

0: tí mo fẹ́ wí àlàyé tó wà nínú rẹ̀ ní kẹ́ bá ń fetí sí. Torí pàlàyé inú rẹ̀ ní se lọ́dà bí ABC. Pàtàkì lílo òrùlé jẹ̀rá roofing system ló tí mo fẹ́ wí. Òrùlé jẹ̀rá di tó jójúlówó kì í ti ṣá tàbí pàwọ̀dà. Bẹ́ẹ̀ o lè gbọ́ ṣàrẹ̀ ṣàrẹ̀ òjò lábẹ́ òrùlé jẹ̀rá di. Bóòrùn ràn mímímí lábẹ́ ilé tẹ́ bá fi òrùlé jẹ̀rá di bu ọmọ tutù. Ó tún bu ẹwà òun yìí kólé tí ó sì gbé yọ sóun bẹ̀. Láti wá ra ojúlówó òrùlé jẹ̀rá lẹ́dínwó pátápátá. Laola Mega Top Concept Limited la sojú àtàlágbàtà kan gbòógì lórílẹ̀-èdè Nàìjíríà. Mo lè iṣẹ́ tó ń ṣe jẹ̀rá roofing system tó jẹ́ stone coated láti orílẹ̀-èdè New Zealand. Tó wá pẹ̀lú warranty 50 ọdún gbáko lọ ṣe nílò láti dààmú lọ sílùú Èkó mọ́. Àwọn kọ́lékọ́lé àtàgbálékọ́ tí wọ́n mọ yìí ó dáradára ni wọ́n mú di truck wọlé. Sí Laola Mega Top Concept Limited, Adex Road, Orogun Express. Òpópónà márosẹ̀ ọjọ́ nílùú Ìbàdàn ni wọ́n kalẹ̀ sí 081 8548 1113.
1: Kò ní ṣú mi kò ní rẹ̀.
2: Má jẹ́ ó sún ẹ láti máa gbọ́ wa àti láti tẹ̀lé wa lórí gbogbo ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́. 32FM949 ẹ̀yìn ẹ.
1: Kò ní ṣú mi kò ní rẹ̀.
3: Bẹ́ẹ̀ni.
4: Fojúsùn rẹ ni kò ra lẹ́tì kí o sì ní ọjọ́ ọ̀la tó fọkànbalẹ̀ àbí o tilẹ̀ ń gbèrò ilé kan tàbí ilé ànípamọ́. Iléeṣẹ́ Substance Property ló ti fi àǹfààní sílẹ̀ fún ọ lórí ilẹ̀ wa ti Orange Estate ní agbègbè ológun ẹ̀rú níjọba àbílẹ̀ Edo nílùú Ìbàdàn pẹ̀lú 1,000,000 naira láwọn agbègbè tó jọjú pẹ̀lú ètò ààbò tó péye. Bákan náà ni Mango Estate lójú ọ̀nà Life Hot International School Akufo nílùú Ìbàdàn tó náà jẹ́ 2,000,000 naira kò mọ rárá. Bẹ́ẹ̀ ló sún wọn fún mọ̀lẹ́bí pápá bárí ibẹ̀ ni ti Apple Estate fún ẹni bá ń wá ibi tí ayé ìrọ̀rùn tó pín sí 4,000,000 naira. Ó ní fún ẹni bá dá tiẹ̀ mọ̀ láàyè àwọn ọlọ́lá abọ́ ọlọ́kẹ́ ló wà lágbègbè Ayégún lójú ọ̀nà olójúoró nílùú Ìbàdàn. Ààyè sọ díẹ̀díẹ̀ ó wà láàrin oṣù mẹ́fà kò sí wàhálà kò sí àríyànjiyàn. Ẹ kàn sáà máa sanwó náà pẹ̀lú ìrọ̀rùn kí ẹ sì gba ilẹ̀ yín pẹ̀lú ìfọkànbalẹ̀ àti ìwé tó yanjú. Ilẹ̀ méjì ló ń ta wàràwàrà tẹ́lẹ̀ tuntun tó ti wọlé ní yàjóyàjó 3, 2 àti 4 naira ó nílẹ̀ wa. Ìjáfara léwu fẹ́ni tó bá mọ iye ohun tó dára wá mú tirẹ̀ pé wá kíákíá lónìí lórí 0916 461 5000 tàbí 0911 555 500 tàbí kí ẹ kàn sí wa ní Laughter House orí òkè tí ń ti Premier Mọ́kọ́lá ìlú Ìbàdàn Substance Property òrùlé fòtẹ́rùtàn.
5: Dr. Scrap Recycle àti tamoto dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tamoto ní cash and carry no delay. Dr. Scrap ó ra lọ́wọ́ yín èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò àlòkù ọkọ̀ tí tù ń fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tún fi upgrade bó ṣe car truck bus trailer ipò yóò kí mọ́tò ọ̀hún wà. Dr. Scrap ó ra lọ́wọ́ yín ẹ kàn sí wọn 09083013333 09083013333 09083013333 and do one.

0: ẹ máa jẹ sára wẹrẹ wẹrẹ.
1: Ọba tó láyé.
0: Ẹ jẹ́ kí n tọ́ ọmọ tó wà nù sójú lápọ̀ ta ló ń kọrin. Sáwọn ọmọ ìjàwú ilẹ̀ bèrè, àwọn Gen Z ilẹ̀ bèrè o.
1: Kò láti mẹ́ kò ní
0: tẹ. Ẹ máa gbọ́dọ̀ ẹni tó bá ti mọ kọ́kọ́ sójú bíbẹ̀ ẹni tó bá kọ́kọ́ gbà má ṣe ìṣàkẹ́ 1000.
1: Àwọn súnmi láyé.
0: Àwọn ọ̀dọ́ ni kì í ṣẹ́yìn dádì wa o.
1: Bísí mi láì rọ́mọ́ ní
0: ìrọ̀ ìmí. Bí

àwọn onítàyà àgbà náà ọlọ́run ló mẹbi kálukú wà ní ìsìn gbogbo pò tọ́lọ́ máa to kálukú sí láyé nẹ́ẹ̀fà má má ríra rẹ wà láì tàlàyé má má ríra rẹ. ẹ̀kọ́ ni mi ò fi ṣẹ̀gẹ́ anybody o. ọdún kan àbá àgbàlagbà kan wálé wa wọ́n bá sọ́dọ̀ wa wọ́n wá wojú dájú wa náà ni gẹ́gẹ́ bí ọmọ sí wọn. pop sí mi wá ní mutiu ẹni tó wọṣọ ọṣọ báyìí báyìí iye báyìí ni kò kó fún. ẹni tó wọṣọ báyìí iye báyìí ni kò kó fún. ọ̀rọ̀ táyà ló débẹ̀ òkè ṣóun táyà lẹ́ni ẹ má ṣe mí gbọ́. nígbà tẹ́ni wá lọ tán pop sí mi wá pè mí jókòó I think it was a Saturday àárọ̀ kùtùkùtù ni wọ́n parí meeting landlord tán ni. dádì ni mutiu ṣó rí ẹni tó wá gbowó lọ́wọ́ mi nísìn ó ní ìgbà tó lọ sí meeting landlord ó ní kọ́mọ̀jẹ̀ ń sọ̀rọ̀ pé irú mi náà ti ń kọ́lé. ọwọ́ ẹni tó ti irú ẹ̀ náà ti ń kọ́lé ó ti wá gbowó wọn.

0: ẹkúrọ̀ lẹ ní gbogbo bikibi tẹ ti ń lànfààní láti máa dára pọ̀ mọ́ wa ìkànnì adẹ́rìn pòsónú ìkànnì ìfẹ̀yìn ẹ̀ 32 FM 94.9 tá a kalẹ̀ sí laughter house orí òkè tí ń ti premier mọ́kọ́lá ìbàdàn ẹkúrọ̀ lẹ ó ṣe dáadáa làbàyín a kò pọ̀pọ̀ sinsin òpin ọ̀sẹ̀ ẹ̀tọ́ káàbọ̀ sórí ètò àgbẹ̀ lọ́ba fún ti tọ̀sẹ̀ yìí peter ọlásùpọ̀ captain peter òun lorúkọ tèmi ẹ kúrò lẹ́wọ̀. lónìí lórí ètò àgbẹ̀ lọ́ba kí mọ́ kí alàgbà isaac olóyèdè káàbọ̀ sórí ètò àgbẹ̀ lọ́ba. ẹ kúrò lẹ́sà
1: ẹ kúlé ẹ kú ọjọ́ méjì jọ mẹ́ta
0: ọjọ́ kan pẹ̀lú
1: ẹ kú iṣẹ́ ìlú o
0: àbí
1: ẹ ṣeun ẹ kú àsìkò yìí
0: àsìkò ni o ẹ ṣeun ẹ káàbọ̀ sórí ètò àgbẹ̀ lọ́ba. bẹ́yìn bá ṣe ń darapọ̀ mọ́ wa fúngbà àkọ́kọ́ ètò àgbẹ̀ lọ́ba láti máa ń ṣàgbékalẹ̀ ṣàtúpalẹ̀ ṣàgbéyẹ̀wò àwọn tó ní ṣe pẹ̀lú iṣẹ́ àgbẹ̀ àgbẹ̀ olóhun ọ̀gbìn àbí àgbẹ̀ olóhun ọ̀sìn tí a ṣì yànnàná ṣàtúpalẹ̀ tẹ́lẹ̀ ló láǹfààní láti pè béèrè béèrè eléyìí tí ó bá rújú. ẹ lè mọ wò wá kétékété lójú òpó ti facebook 32FM 949 fẹ̀yìn ẹ̀ tàbí youtube 32FM 949 fẹ̀yìn ẹ̀ wẹ́bsáìtì wa www.32fm.com.ng bẹ́ẹ̀ lè mọ gbọ́ wa lórí radio garden pẹ̀lú. lónìí ohun tí a mọ̀ gbéyẹ̀wò òun náà ni ànàmọ́ potato ànàmọ́ òun ni a mọ̀ jíròrò lé lórí a ti sọ̀rọ̀ nípa bá a ṣe ń gbin iṣu a ti sọ̀rọ̀ ẹ̀gẹ́ lónìí ànàmọ́ gbíngbìn òun ni a mọ̀ gbéyẹ̀wò alàgbà isaac olóyèdè ànàmọ́ gangan gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé wọ́n ní ànàmọ́ tó ń te epo
1: bẹ́ẹ̀ni
0: ànàmọ́ a sì mọ́ dùn
1: a mọ́ dùn
0: nígbà wo ṣebí mọ̀lẹ́bí iṣu òun náà ni ànàmọ́.
1: bẹ́ẹ̀ni group kan náà jọ ni wọ́n ọmọ ìyá kan ni wọ́n àti cocoyam náà ọmọ ìyá kan ni wọ́n they are all tubers.
0: àwọn ìlú wo gan ni ń gbin ànàmọ́ jù.
1: lórílẹ̀‐èdè nàìjíríà middle belt ni wọ́n ti ń gbin ànàmọ́ jù benue plateau.
0: àwọn náà ni ń gbin iṣu jù.
1: àwọn náà ló ń gbin iṣu jù.
0: àwọn náà ló ń gbin ànàmọ́.
1: àwọn náà ló ń gbin jù. ibẹ̀ ló ti wọ́pọ̀ jù.
0: irú ilẹ̀ wo la lè fi gbin ànàmọ́.
1: ẹ ṣe ànàmọ́ dà ní àwọn ilẹ̀ tí kì bá gbomi dúró ilẹ̀ tó bá ṣe worowo kò fẹ́ràn ilẹ̀ àmọ́ kò fẹ́ ìran ilẹ̀ tó bá ní omi àníjù tó wọ́wọ́ waterlogged kò fẹ́ kò sì fẹ́ ilẹ̀ tí ó bá jẹ́ bíi sàkúta tí ò da ilẹ̀ tó bá lẹ́tù lójú ó ní ànàmọ́ fẹ́ ilẹ̀ tó lọ́ràá tó lẹ́tù lójú ṣùgbọ́n tí kò gbomi dúró tí kì í ṣe pé omi ó máa dẹ́gún sórí ẹ̀.
0: ṣé ànàmọ́ náà ní àwọn mọ̀lẹ́bí tiẹ̀ tó yàtọ̀ síra wọn.
1: ànàmọ́ pórísì méjì a ń pè nǹkan ní sweet potato ó ní ànàmọ́ tí ó common sọ́dọ̀ wa tá a lè gbìn nílé olóoru jù òun la lè gbìn nílé olóoru jù a sì ní ànàmọ́ tán pè ní iris potato. eléyìí ó fẹ́ràn ilẹ̀ tútù ilẹ̀ olótútù ló fi jẹ́ pé
0: irish potato bó ló ṣe ṣóun èé dùn ni.
1: àmọ́ òun náà kì í sábà dùn bí ànàmọ́ kò dùn tó ànàmọ́ sweet potato òun náà dùn ṣùgbọ́n kò dùn tó sweet potato.
0: ṣé wá yàtọ̀ bá bá ń wò wọ́n lójú.
1: wọ́n yàtọ̀ lójú because ànàmọ́ sweet potato yìí máa ń tóbi ju ànàmọ́ irish potato yìí lọ. irish potato yìí ibi tí wọ́n ti ń gbé jù ní nàìjíríà ni bí area plateau jos ibi tó tutù ibẹ̀ ni wọ́n ti ń gbin àbẹ̀ ló ti ń ṣe dáadáa jù tá a bá gbin sálẹ̀ náà ó lè ṣe dáadáa bẹ̀ kò lè dàbí.
0: ṣé ìwà ara òun ni tí ò fi.
1: wọ́n rà torí pé àsìkò àti pé ilẹ̀ tó bá gbà sẹ́mi pé tẹ́ bẹ́ẹ̀ nísìnyí ni pé ibo ló gbà jù irú ilẹ̀ wo náà ti ń gbìn ilẹ̀ tó ti ń gbìn jù náà ni ilẹ̀ tí ó bá jẹ́.
0: ṣé méjèèjì náà la ṣe ń jẹ.
1: méjèèjì la ń jẹ méjèèjì ló dà.
0: àárín wọn ní gbòòrò àdéhùn gangan la ń jẹ nbí.
1: sweet potato la ń jẹ jù nbí olópọ̀ jù nbí ló wọ́pọ̀ lọ́dọ̀ wa ń sàlẹ̀ nbí.
0: bá a bá wa fẹ́ gbìn oríṣi méjì ni a ti mọ̀ bóyá irish potato la fẹ́ gbìn àbí sweet potato a wá fẹ́ gbìn báyìí kí là ń gbìn gan lára tiẹ̀.
1: tí a bá fẹ́ gbìn pákun ẹ̀ la máa ń gbìn ó jẹ́ family legumes ni tó jẹ́ pé mọ́ ń fà ń lẹ̀ ki se nkan ogun to ma gun gibi isu ile lo ti ma tan kaakiri
0: okay
1: so ta ba si fe gbin awon mi ma gbin isu e bi ebu won ma gba kekeke sugbon to ti daju ni ipakun e lo daju lati gbin ipakun e tan ba ti wa to ba tu bi yose kan bi tan wa si to de je le to gbo to lopo die
0: okay
1: ehn to ba to bi tan mo to ika owo omo ndirin to ba to bi tan o mo to omo ndirin ni tito bi e so eyan kan ge bi won wurula kokan
0: okay
1: ta ba fe gbin sugbon preparation le o se pataki ta ba fe gbin anamo tori se mo pe tubers plant ni to je pe o ma nwole ni fun die yi isida ka ko ebe wa ni ridges tabi ka ko ni ebe ti awon baba wa ma nko ta ba fe gbin anamo a le gbin anamo sile le lasan ko se dada o ma nfe ibi ti o won le ti penetrate dada ile ti o ro fun ti o fi raaye tori pe e kan ni gbogbo ilo ndisu
0: okay
1: gege bi ege se ma nse be ni ohun na to je pe te ba ti ti bo ori ebe e se le fun dada
0: e ba se ebe fun
1: e se ebe fun register bi ebe e se fun lori ebe kan e le gbin meji tabi meta sibe
0: okay
1: to ba si je pe register ni e ma fun ni iwon ba bi rula 3 centimeter, 6 centimeter, sira won ki o mo ba wa overcrowded ki o mo ba papo ju loju kan ko le ba ta dada eyin o ba se ma se lo niyan ta ba fe gbin
0: bi abawa ti gbin tan kini to kan sa koko fin soni fifin soni ajile ta lo soni ilana ba se mo mojuto
1: be ni ko si gbogbo nkan ogbin na lo ni ilana ati ban se mojuto kin to wonu bi yen beyen lo je nkan so fun awon agbe papa awon to ngbin ege ari pe owo ege o ti fo bayi papa ni Nigeria inu awon agbe odun tori gbogbo samples ati gbogbo awon arigbo ta nbo lori ege gba tan ba nta odidi oko kan ni 30 or 40000 ti awon to le je pe ni won bi odun meji si meta seyin won ta ni bi 350 400 to wa drop si 30 40000 sin e ri pe ibanuje nla ni fun awon agbe so inu won odun now a le mu won le replace yege pelu anamo lowo lowo bayi
0: okay
1: anamo ma pe won ni gbigbin lowo lowo o je idanileko ti mo fe fun won pe anamo a pe o ma pe won bayi lowo lowo
0: e wa ko ani ba se mo gbin ni sisen tele
1: bi a se ma gbin ni pe ti a ba ti make yo ta ba ti pa ile ko wa ta ti tun se dada ti adeko awon ebe sori e lo boya register la fe ko ni boya awon ebe abalaye ta awon baba wa ma ko ni a fe ko ni a mu takun anamai a ma ge ni won rula kokan a wa ki bo ebe lo yo je won bi centimeter mi ma meta si mefa sira won
0: okay
1: a gbin lo bayi ta ba ti gbin anamo wa tan an lati tun ibe se ko ma ba ni igbo tori ko feran igbo o ma pa gbo na o sugbon the first 1 or 2 months ti anamo ba hu to ba ti bere se pa ewe ko to pa ewe e gbodo mura ki e je kinu e o mo ko si je ki ibi to darun ko fe ibo gi ti o ti ni ri orun o fe ibi ti ori e ba da a le gbin sabe obi a le gbin sabe koko ile to ba mo ponun la mo gbin anamo si sugbon gbodo lora ko je ile to ba plain dada to de wa fatal oni a ma gbin anamo si ta ba ti wa se bayi tan a wa ma ro inu anamo wa a ja won pe to ba wa nbe bi a se ma gbin anamo lele oju be lo
0: a mo wa mo lo fun mi si
1: to jo ba ro dede
0: igbawo gan la se ko anamo
1: e se ti ojo ba ti bere february lo da emeji ta be meta na gbin anamo lodun lo fi da ju ege lo
0: eje arojo oja na ka pada de emeji abe meta la
1: nlo
0: sugbon february gan
1: february ni
0: abe bere gbin gbin re anbo

0: ẹ lànfààní láti mọ pé wà á wọlé 0705-5949 àbí 0809-7949 0906-2949 0705-5 949 àbí 0809-7949 tàbí 0906-2-949 àwọn nọ́mbà tí ẹlẹ́ láǹfààní sí láti fi pè wá wọlé rè é kí ni àwọn èèwọ̀ tó rọ̀ mọ́ ànàmọ́ kí lè wo ànàmọ́.
1: bẹ́ẹ̀ ni ewu ànàmọ́ ni pé ó fẹ́ tó ń pè ní crop rotation ó ń fẹ́ kéèyàn máa rotate ilẹ̀ tẹ bá gbin báàchì àkọ́kọ́ ẹ má tún gbin síbẹ̀ lẹ́lẹ́ẹ̀kejì ẹ tún wá ibòmíì lọ
0: kò tó di kẹ
1: gbin nǹkan míì síbẹ̀ kẹ lọ síwájú ó fẹ́ bẹ́ẹ̀ ó fẹ́ bẹ́ẹ̀.
0: hello.
2: ẹ kú ọ̀rẹ́.
0: ẹ kú ọ̀rẹ́ sir.
2: olúwa ayé mi sí lórúkọ mi láti ìlú ìsẹ́yìn.
0: ẹ ń gbọ́ yín sir.
2: so mo kí àlejò wa èmi náà máa ń gbin ànàmọ́ ẹ sí ìpínlẹ̀ mi níbí so bọ̀ òjòjò ọ̀rọ̀ dáadáa kí rí igun bí ẹ̀ẹ̀mejì ẹ̀kan náà mo máa rí igun so kàyínká kí yín sá.
0: ẹ ṣeun ẹ o ìpín wọn ti rẹ ni mo fẹ bèrè títà rírà rẹ lọdọ tiwọn náà pé ṣó rọrùn bẹẹ bí wọn ṣe ń ta lóyún àwọn ìlú tí wọn ti ń gbin dáadáa sáwa náà ń rí ìta bẹẹ ń bí.
1: ànàmọ́ rọrùn láti ta òun gan ó ya ju ó fẹ ya mo fẹ sọ pé ó fẹ ya ju iṣu lọ.
0: mo ti ń bèrè lẹ́ẹ̀kan pé yàtọ̀ sí jíjẹ ànàmọ́ tàbí ṣó tún láwọn nǹkan míì ti
1: ń fi wọn fi ànàmọ́ ṣe chips.
0: o okay.
1: wọn fi ṣe chips wọn fi ṣe ànàmọ́ powder ẹ̀ wà wọn fi wọn fi ń ro bí ẹ bí iṣu
0: mélòbọsù
1: wọn fi mélòbọsù wọn ro lásán wọn fi ṣe chips oríṣiríṣi àwọn nǹkan náà fi ṣe wọn fi ṣe cake ànàmọ́ wọn lò fún cake wọn ṣe wọn lò àwọn oní cake máa ń lò ọmọ cake ẹ̀ wà tó jẹ́ pé àwọn tí ò bá like sugar lọ́pọ̀lọpọ̀ wọn máa ń lò so ànàmọ́ wúlò gan tó pọ̀ gan.
0: ànàmọ́ máa ń dùn gan.
1: bẹ́ẹ̀ni
0: ṣe pé àwọn míì máa ń sá fún wa ẹ wo ẹ mọ jẹnjẹ nǹkan mi ò fẹ́ràn nǹkan tó dùn ẹ kí nǹkan wa máa dùn mìnìmìnì bí ìgbèyàn ń jẹ ṣúgà.
1: ṣúgà ara ànàmọ́ ò wá lè affect ẹ tó bá ní diabetes torí ọ̀dà ìpò ni wọ́n làwọn èèyàn sá fún jù ẹ̀
0: sá fún
1: jù
0: àbí wípé wọ́n máa ń rò pé nǹkan dídùn ni wọ́n ń pa bí jẹ̀díjẹ̀dí.
1: bàbá ṣe mọ̀ pé ìwọ̀ntúnwọ̀nsì náà ni nǹkan tí èèyàn bá ti ṣàṣe jù lórí nǹkan kò ànàmọ́ ò
0: kò dídùn rẹ̀ ò
1: fa wàhálà fún yàn kò fa wàhálà lọ fún yàn ànàmọ́ jẹ́ iṣu tó dáa tó jẹ́ pé ẹ lè jẹ lásán ẹ lè ṣe snacks oríṣiríṣi snacks náà ṣe lára tara ànàmọ́ oríṣiríṣi snacks náà ṣe lára yìí

0: ẹ mọ̀ pé tí wọ́n bá wa èké wọ́n ni a kí àwọn iléeṣẹ́ tó lè ra lọ́wọ́ yín o ẹ gbọ́dọ̀ òjọ́ ni o ṣé bẹ́ẹ̀ náà ni ti
1: rárá rárá ẹ jẹ́ gan ó ṣe dandan òjọ́ ànàmọ́ mo sọ pé ànàmọ́ kò kí ń tètè bàjẹ́ ẹ lè
0: ẹ̀rọ pé àwọn tí wọ́n
1: máa ń lo iṣẹ́
0: rárá
1: wọ́n máa bẹ̀rẹ̀ olóòjọ́ àwọn gan mọ̀ bá ṣe ń preserve ẹ̀ wọ́n mọ̀ bá ṣe máa preserve ẹ̀ pé wọ́n gbọ́dọ̀ kó sínú ooru tó bá ti wà nínú àpò tó yẹ pé a fẹ́ kó pẹ́ díẹ̀ a máa dàálẹ̀ nínú àpò kátẹ́gùn máa fẹ́ sí i ìtànà mọ̀ fẹ́ lélẹ̀ kò sì fẹ́ ká máa jù káàkiri torí èpo ẹ̀ ó fẹ́lẹ́ tó bá ti ń bó lẹ́yìn ibi tó bó yẹn ó ti lápá ń bẹ̀ nìyẹn kò fẹ́ kó máa bó lára tó tá a bá fẹ́ filẹ̀ fún pípẹ́ díẹ̀.
0: tá a bá wà ń gbin ànàmọ́ ṣé àwọn ẹran àbí àwọn darandaran ṣé wọ́n lè jẹ́ àbí.

0: 2 FM 94.9.
1: Ìràwọ̀ kan yọ omi ìlú títí. Ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà péjú sí. Àfi gorí òkè ó hàn kẹtẹkẹtẹ. Ìkànnì Dadi 2FM gbòṣù ó lé téńté. Ọba láàrin àwọn ọkànnì. Dadi 2FM 94.9. Ìkànnì adẹ́rìn kò sónú. Òkè téńté Premier. Mọ́kọ́lá ìlú Ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé. Ibùdó ayọ̀ àtòrí sun ìdùnnú ni Dadi 2FM. Ìròyìn àsìkò tí ò lẹ́ja ń bá kan nínú. Eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbà. Ayé ṣe bí ṣe wa ni agbọdunnu ètò tó ń pàrònú rẹ kájà fẹ tọ ọmọ nìyàn kásì gbẹni afẹ rẹ jẹ lọwọ arẹ nìjẹ lẹnu kọ tètè bọọlì kọ ìkànnì 32 FM lóṣùpá àràn káyé 94.9 lọba àwọn ọk.

sùn rẹ ni kò ra lẹ ti kí o sì ní ọjọ́ ọ̀la tó fọkànbalẹ̀ àbí o tilẹ̀ ń gbèrò ilé kan tàbí ilé ànípamọ́ iléeṣẹ́ Substant Property ló ti fi àǹfààní sílẹ̀ fún ọ lórí ilẹ̀ wa ti Orange Estate ní agbègbè ológun ẹ̀rú níjọba àbílẹ̀ Edo nílùú Ìbàdàn pẹ̀lú mílíọ̀nù mẹ́ta náírà láwọn agbègbè tó jọjú pẹ̀lú ètò ààbò tó péye bákan náà ni Mango Estate lójú ọ̀nà Lifeout International School Akufo nílùú Ìbàdàn tó náà jẹ́ mílíọ̀nù méjì náírà kò wọ́n rárá bẹ́ẹ̀ ló sún wọn fún mọ̀lẹ́bí pápá bari ibẹ̀ ní ti Apple Estate fún ẹni bá ń wá ibi tí ayé ìrọ̀rùn tó pín sí mílíọ̀nù mẹ́rin náírà ó ní fún ẹni bá dá tiẹ̀ mọ̀ láàyè àwọn ọlọ́lá àbọ̀ lọ́kẹ̀ ló wà lágbègbè Ayégún lójú ọ̀nà olójúró nílùú Ìbàdàn ààyè sán díẹ̀ díẹ̀ ó wà láàrin oṣù mẹ́fà kò sí wàhálà kò sí àríyànjiyàn ẹ kàn sáà máa sanwó náà pẹ̀lú ìrọ̀rùn kí ẹ sì gba ilẹ̀ yín pẹ̀lú ìfọkànbalẹ̀ àti ìwé tó yanjú ilẹ̀ méjì ló ń ta wàràwàrà tẹ́lẹ̀ tuntun tó ti wọlé ní yàjọ́ yàjọ́ mílíọ̀nù mẹ́ta mílíọ̀nù méjì àti mílíọ̀nù mẹ́rin náírà ó nílẹ̀ wa ìjáfara léwu fẹ́ni tó bá mọ iye ohun tó dára wá mú tirẹ̀ pè wá kíákíá lónìí lórí 0916-461-5000 tàbí 0911-555-500 tàbí kí ẹ kàn sí wa ní Laughter House orí òkè tí ń ti Premier Mọ́kọ́lá ìlú Ìbàdàn Substant Property òrùlé.

0: láti ìkànnì 32FM 94.9 yankí gbogbo ẹ̀yìn olólùfẹ́ wa káàbọ̀ sórí ètò nìbàdàn láwà ní gbogbo ibi tí ẹ ti ń wò wá tẹ́ ẹ sì ti lóore ọ̀fẹ́ láti máa gbọ́ wa lórí ètò nìbàdàn láwà. Mo lóore ọ̀fẹ́ láti sọ fún wa wípé agbálá bàbá wa nílẹ̀ Ìbàdàn kábíyèsí bàbá ìwé tá a bá sọ wípé ọ̀kan lára àwọn bàbá wa nílẹ̀ Ìbàdàn tí wọ́n jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ nípa olùṣirò owó àgbà tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn bàbá wa tí wọ́n mọ̀ nípa òfin lórílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n sì tún wá jẹ́ bàbá fún wa nílùú Ìbàdàn gẹ́gẹ́ bí orí bó tún ṣe ṣe wọ́n lórí ọ̀fẹ́ láti jẹ́ ọba nílùú Ìbàdàn. Bàbá wa ọba Tajudeen Abimbola Ajibola Balogun fún gbogbo ilẹ̀ Ìbàdàn káàfàtà ẹnu mi ò tó bẹ́ẹ̀ láti pè wọ́n lórúkọ ṣùgbọ́n orúkọ báyìí náà la lọ́ba Aládé fún gbogbo ẹni tó lóore ọ̀fẹ́ láti máa gbọ́ wa àti níbi tèmi náà wà ń bí ẹ̀jẹ̀ àṣekà bíyèsí forí adé ta bíyèsí.
1: Ṣé
0: kábíyèsí ẹ̀kú àṣálẹ́ ẹ̀kú dédé wòyí lágbára lọ́wọ́ Olódùmarè àṣẹ apẹ́lẹ́nu irú kẹrì adókìdé orí àpèrè àwọn bàbá ńlá yìí kò ní déèwọ̀ fún mi láṣẹ Olódùmarè Ìbàdàn ní dàrú gbígbóná kábíyèsí bàbá n ò tó láti pè ní lórúkọ kábíyèsí ẹ bá wa kí gbogbo àwọn èèyàn tí wọ́n gbọ́ wa lásìkò yìí gbogbo ọmọ ìlú Ìbàdàn nílé lóko àti lẹ́yìn òde ti gbogbo àwọn olólùfẹ́ yín pátápátá.
1: Mo wo ẹ̀yìn ara ilé mo kí yín o láti orí Olúbàdàn Imperial Majesty Ọba Rashid Adéwọ̀lú Ládọjà Arusa One kábíyèsí o mo kí yín o ẹ kúrò lẹ́ o mo kí gbogbo ẹ̀yìn lóye lóye Ìbàdàn Olúbàdàn Council ẹ̀yìn ìyálóde Council àwọn olóyè pátápátá bófò tún láyàn balógun láyàn mo kí yín ẹ kúrò lẹ́ o mo kí gbogbo ẹ̀yìn ọ̀tọ̀kùn òlú Ìbàdàn lóde àwọn bàbá wa àbábọ̀ òde àmọ̀ bàbá òyero gbogbo yín pátápátá láì fìdẹ́nìkan sí mo kí yín o ẹ kú gbà o ẹ kú rọ̀lẹ́ o ó kí gbogbo ẹ̀yìn ọmọ Ìbàdàn tílé tó kó mo kí yín ẹ̀yìn ọ̀rẹ́ mi gbogbo àyìn mo kí yín o ẹ̀yìn tẹ́wà ń dá sórà kí yín o ẹ kú rọ̀lẹ́ kú jẹ́ mẹ́ta ẹ kú gbogbo pọ̀pọ̀ sí ìlú kò ní bàjẹ́ o mo kí yín ẹ kú iṣẹ́ o ẹ kú ilé olóòtú mo kí o òkú àtúnṣe òkú ìlú kò ní bàjẹ́ ò ní ṣíṣe o gbogbo àkúnfàyàkùn wà láwọláwà láàpọ̀ àtà ilà àgbẹ̀lẹ̀.
0: Kábíyèsí àwa tá a jẹ́ ọmọ yín òun náà là ní ká wa bá yín náà ní sì dùn pé ẹgbà wá lálejò gẹ́gẹ́ bí ètò tí a pè ní Ìbàdàn láwà nìkànnì fẹ̀yìn 32FM ṣùgbọ́n fún àwọn tó jẹ́ wípé wọ́n ṣẹ̀ṣẹ̀ ń wò wá fúngbà àkọ́kọ́ táwọn kì í ṣe ọmọ bíbí ìlú Ìbàdàn lóòótọ́ òdú ni yín ẹ kì í ṣàìmọ̀ fún lóko ẹtí tó ṣe bí òwe báà mi ẹ bá ń dárúkọ agboolé yín nílùú Ìbàdàn gẹ́gẹ́ bí ọ̀kan lára bàbá wa tí wọ́n jẹ́ kábíyèsí nílùú Ìbàdàn.
1: Orúkọ mi ni ìṣe Royal Majesty Ọba Tajudeen Abimbola Ajibola ọmọ agbeni tẹ̀ ń wò kì í ṣe ọjà ilé ni orúkọ èèyàn ni orúkọ baba ńlá mi ni àpè agbeni mọ́ fọ́ àmọ́ tẹ n tó ń ṣe agbeni mọ́ fọ́ àmọ́ tẹ n tó ń ṣe fíkàsí náà lọ́ba lẹ̀ búbú ọmọ agbeni èmi mò ń jẹ́ bẹ́ẹ̀ agbeni èèyàn ni àlàjá ló ń jẹ́ bẹ́ẹ̀ sẹ́mọ̀ wíná àlàjá ìwọ̀n tó pẹ̀lú àlàjá ló ń jẹ́ bẹ́ẹ̀ because so wọn tó jẹ́ pé tí èèyàn méjì bá ń jà tó bá pè yín á béèrè lọ́wọ́ ọ̀wọ́ á bọ̀ wípé aládàáda ó ti ṣe báwọn kò yẹ kó ṣe báwọn òun kejì náà pé àwọn náà bá má ṣe báwọn èméjì náà dà lẹ́bi ẹ máa wò tá ló tẹ̀ járe náà so ìyẹn ni a fi àgbẹ̀ mọ́ fọ ọmọ ẹni tó ń ṣe tiẹ̀ ṣùgbọ́n wọ́n fẹ́ àtúnṣe yo se dan le bi so men to je bi o ko ri pe won ni baba o ya ba keje na o e n gba gbin mo fun o men agbin men to se ti e o se wala e ti agbin ni le agbin ni mo ti wa o ma agbin mi ibadan ni mi ya mi ibadan baba mi ibadan gbo e je mi ibadan
0: kabiyesi
1: yes
0: eni le ko wa ni ibadan pe boye oro ba fe loju okutu bi on ko ba so po mo ibadan lo eni ka bere pe ni buluko ni bundabu ni
1: agbeni village na lo ko wa ni ona mi si agbeni village ni be o wa wo awon aba otun ni kankan ni awon so abaya we no tell you sibe sibe ni ti ma moro ogun agbeni village ni o pe meji apata yin ni ijo local government de se agbeni no ero so wa nbe
0: ero wa
1: no e wa nbe
0: kabiyesi
1: ko nbe lola o so nbe lola
0: kabiyesi ki adeda to dan to seda ni to mo yin ko to di wi pe akoko pe a gbaje a bo sipo to da e ja bere lati bi ipile se lati kekere kabiyesi o enu mi o to ba be ti ba fe keko ni kabiyesi ta gan oni tajudi aji bola a bi bola aji bola nigba ti wa gege bi omode bi omo gege bi omo ni ba
1: ojo malile ko si enjo ni suite e omo le ni mi o buru di e kekere
0: awon bole le si kabiyesi
1: eh eh pe laye jo a ma nja gba kaakiri ni gege adiro awon ma gbe ni awon mo jaba awon mo ayeye ọmọ ìdí kan a máa ń pa àkókò fún wa a mẹ́ bá lè jà jù bá lè mẹ́kẹ́ jù a máa ń ṣe gbò yẹn a máa ń sọ ọmọ nílé káàkiri àdúgbò abá jà tí ń gbà mí wọn ni àtájù ni o níbi o tájù ni o níbi tájù ni o so ṣùgbọ́n adúpẹ́ lọ́wọ́ ọlọ́run dúpẹ́ lọ́wọ́ ìyá tó bí mi lọ́mọ tó jẹ́ yàyàkúyà tó fàdúrà tí pé ọmọ yìí àwọn ẹ̀tọ́ pé tó sì pé ọmọ ilé náà jẹ ó sáré pé ìhùn ẹlẹ́dẹ̀ bẹ́ẹ̀ ló gbé sí wúlé wa kẹra mọ́ mímú wọn á dọmọ dáadáa so ìbẹ̀rẹ̀ iná ìbàdàn náà mo ti lọ skul mo bẹ̀rẹ̀ láti àlàáfíà institute skul sí mọ́lá brownie wà abẹ̀rẹ̀ láti náà lè dé àkólọ sí mákọ́lá náà ń wò dẹ̀ pẹ́ mo ṣe títí bẹ́ẹ̀ mo padà sí ayẹyẹ ìgbẹ̀ mo ti parí ìwé mẹ́fà ní 1957-58 adẹkùn bẹ́ẹ̀ yẹn mo lọ sí secondary school bẹ̀rẹ̀ láti secondary school modern school àrẹ̀sà méje àwọ̀ládá àrẹ̀sà lẹ̀ bàbá tí ẹ lo yìí ṣínà ṣìf tí ẹ lo ṣínà ló ní onínà ló ní ìbàdàn bọ́sà school wáwọ̀ láǹfààní àti lọ sí school olówó kékeré torí pé àwọn bàbá òkú tí ẹ̀ ń gbà yẹn yóò wò sí ká ẹ̀kọ́ tó bẹ́ẹ̀ ni àwọn náà kàwé o so n gba ka modern three tan mo wa padà sípò mo lọ ka mo padà sí college Lagos Clinical College commercial school ni bẹ mo ti ṣe RSA school certificate lo láti lóyìnbó tá a máa ń ṣe commercial accounting typewriting shorthand English mathematics all those commercial subjects commerce so wọn ṣe ń bẹ pé àwọn ọdẹ ṣe tán bẹ yẹn o padà sí national bank mo ṣiṣẹ́ national bank mo ṣẹ́ṣẹ́ náà fúngbà díẹ̀ o mo ṣiṣẹ́ national bank bí secretary to the manager ngbà yẹn àwọn adeleke oṣù adéọlá adeleke mo ṣẹlẹ̀ bẹ̀rẹ̀ manager marina branch ngbà yẹn bẹ́ẹ̀ mo ti darapọ̀ mọ́ àwọn ẹgbẹ́ mi tí wọ́n ní àwọn dájọ́ kan lọ lóyìnbó náà ti dájọ́ adé tó lọ sí ìlú òyìnbó wọ́n kọ́ lọ sí germany engineer mọ́ kọ́ fẹ́ ṣe ní germany ní hamburg so mo jẹ pọ language bí oṣù mélòó kan so àwọsùn bí àwọn engineer mẹ auto sales mechanical engineer gbọngbà mo tún wá rí gbà mo tún wá tẹsílọ pé mo wá tẹsílọ sí lóyìnbó ní nǹkan bíi 66 mo bọ́ sí lóyìnbó ara mo wà rárá ṣe lọ́ọ̀yà mo lọ́ọ̀yà kan mo bẹ̀rẹ̀ gan I started with all over again mo ṣe kí sí O level, then from that, mo ṣe banking. mo nse banking along with charter secretaries. So mo de graduate in diploma in banking, chartered bankers, so bankers London. Mo graduate so charter secretaries administrators, company secretaries and administrators to mo gba yen na diploma in politics. You know, mo gba yen mo se law, bachelor of arts degree in law. For honors, I got a bass out. And so many other courses along the line. Even insurance, I'm going to go to the college for me. So, Peter said, no, too. So, one part of our limo question, London, the National Bank, that being father, maybe I call we Niger London branch. Well, they're playing with our part of our league. I know, John Wally. If I wanted the Antony combined meta.
0: Yeah.
1: Law, banking, and charter secretary. So this legal advisor, as secretary to the bank. On that day, so the native policy orientation in Marina as a accountant in branch. So they wanted to give me the appointment as a secretary legal advisor of National Bank of Nigeria. But I'm a very lucky person. So when the pay wa ba se wo awon olowo mo lo se ise ni conductor gaboli awa la se first tag gba yen gbo yanrin kan kan lo anbe. So moto le de be e no ma ri le ni gba won ko gbo first tag house yen. But my tag then was Citroen di super to won gbo awon get ba yen. Baba City. So I bought my car from London. But they don't go there. Where they pay, they're not going to tell me if it's a player. So what about what she said? But total car, oh, no, she said, ITT. Abby Abiola, ITT International, as contract manager for Northern Zones. Kaduna, Titibo, my double is on stock again. Phone exchanges, and she took away Lulini. Abela Lo Bere. So, our last war exchanges a car. So, and then, by and large, we'll go into politics too. More, not only that, in there too, Lord Benya, was she saying the punch? We are Mokola Biola to repay. Chairman, think about it, can we buy? Ima, Funya Luri. So, won't let it go back, because Motun Law, Robabo don't share. What to pin by the car? Hey, Mulai, I like your style. If you buy by a ballet or a share by now, come on, like a jewel, they got to pin by that. So, by and large, Mopala lost law school. Then I was taught to bar. And then if I'm not able to see law school, can I borrow from some graduate in law school? What lawyer me? What lawyer me? Abiola says so. I do abandoning, late abandoning. So in the point, you know, people talk about Jerry, I'm not so well. If I'm going law school, they want to give me a car, I'm not so well, I'm not so well. So by the time I come out of law school, politics is better in 1979. No, it's better 78 now. Actually, I was in Hajj in 77, 78. I was out to be with Jack and Day. Only, you know, got one by any NPN. I want to see only way ruin. I didn't look up for that session. So, when we got a law, I'm going to buy a money, I'm going to be a law. If you're low, I'm going to be low. But in bad day, I'll be low, I'm going to be low. So, when I came back from Hajj, I'm going to be a law. I'm going to be a law. I'm going to be a law. I'm going to be a law. Ita ba ma tin lo lo na lo so wa mo de badan se mi ro pe agbe ni abiji kan ni kan ni badan mo ba lo ba mo gaji wa ngba yen mi ti na fortuna ti mi na gaji baba mi kan mo na ba egbo ni mo ni ara badan lo awon ku yen ba mu mi o mi lo si di kan oloye di kan ngba yen bi sa di bi si awon mo mo leyin ba yen ni o mo lo lo ye di kan mo ni ani ani ba yen bo le badan lo ah oni badan ba wo lowo se o Tony Abiola, I will not tabu lewa, I can make a can. The man Babula Babula, only by the Babula, she, India Bajonia, that's a true story. I will look Babula long, long Dalani. Well, Antibalo Babula, she, no, Baji. But I don't call Lelopia, Concord, we promote MPA in and out of office. La Ventapo, Abba, Abba, Joba, Aulo, Shembae, Abba, Shagari, MPA, and Tonkan Abashi. So that's a democracy. And when you are one city, I won't want it. Tọ́ ẹ bá náà ṣe àwọn òní láti gòkè àgbàjẹ́lẹ̀ lọ láti ṣe gọ́fúnà ṣe gbogbo ẹ̀ gbogbo àwọn yọ́ngyọ́ tó wá gbà mẹ́lẹ̀ ni aṣọ òṣèlú ọ̀pọ̀lọpọ̀ aṣáájú ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà òṣèlú náà amẹ́nìtì náà ṣùgbọ́n torí pa àṣìlómi tẹ́gbẹ́ ń táyé lọ
0: ó
1: ṣe àkóbá
0: fún wa. Oríṣiríṣi pẹ̀lú àwọn ìmọ̀ ìjìnlẹ̀ láti fi ṣiṣẹ́ lọ́tún lọ́sì kí ẹ wá débi pé ẹ tún lọ sí ilé ẹ̀kọ́ láti lọ jẹ amòfin.
1: Láti lọ.
0: Láti tún lọ sí law school.
1: Mi ò gbọ́ bẹ́ẹ̀.
0: Law school. Kí ẹ jàmọ̀ ẹ ti ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwé ẹ̀rí lọ́wọ́. Kí gan ni tó ta yín kọ́ kẹ tún fi wò pé kẹ tún lọ sí.
1: Lọ ṣe lọ. Mo ti ní law degree. Law degree yẹn gan tí mo ní bachelor of arts degree lọ. Pẹ̀tùpá ni tó fà ní pé ṣé rí ọlọ́run ló máa gbogbo nǹkan. Kádà aláwọ̀ lè yí padà. Yàntì mi kan, ìyá àfọkọlá ń pè. Nígbà mo wà gẹ́gẹ́rẹ́ tí bàbá mi bá ti ń nà mí pé tí wọ́n bá fijọ́ bùsọ̀ wá máa nà ní pẹ́pẹ́pẹ́pẹ́. Ẹni má bá ń pa ọ yóò di lọ́ọ̀yà yóò dàdájọ́ o. Táàjù ni o yóò di lọ́ọ̀yà yóò dàdájọ́ o yóò di lọ́ọ̀yà. Tó fún àwọn òdè ìlú òyìnbó náà mọ́ pé ẹni tí wọ́n ti pè é lọ́ọ̀yà dájẹ́ bá àwọn ṣe ń lọ́ọ̀yà. Ọmọ tí mo kájọ ń gbélé London bí kan lẹ́tẹ̀ bá dé mo bá rí college of law. Èmi náà bá wọ́n ti máa ń kọ́ address ara nílò bẹ́ẹ̀. Bá kọ́ lẹ̀ bá fóònù wọn pé wọ́n ní báńkì mo ń ṣe lọ́ngbà yẹn àti charter secretary. Wọ́n ní accountancy. Wọ́n ní báwo ṣe fẹ́ẹ́ di number send broker sí mi. Wọ́n láti ní ìdí sàdá. Wọ́n lè ṣe àwọn exam yẹn tó lè pass. Ṣé wọ́n law school ni níbẹ̀ London náà Thames Valley University. Mo ṣe lọ ní àná rẹ́dẹ̀ I got my degree in law. So when I came back, mo kọ́ ti ṣe gbóṣẹ́ gan tán kí n tó lọ sí law school. Torí pé mo pẹ́ bá ti ṣe kó law school báyìí mi ì ní ṣiṣẹ́ fún yàn mọ́. Mi dá tọ́ mi mọ́ mo ti ṣe káàkiri mo ti tọ̀gá káàkiri iléeṣẹ́ punch ní ITT ní kankan. Ṣọ́rọ̀ mi sì nígbà mo jẹ́ wàá ṣe gbogbo ẹ̀ tí mo ṣe wá padà sí mo wá ṣe wá lọ sí law school. So and before I was caught over in 1779. So
0: thank God. Hello.
1: Ẹni gbogbo àwọn pọ́sìtì wọ̀nyí bí iṣẹ́ ọwọ́ ni it tests on your body. When you talk about charter secretary administration admission of the country gbogbo ẹ̀ létòlétò ilé wa bí báyìí lọ ṣe ní àìlẹ́sẹ̀. When you talk about banking we're talking about ìṣirò owó so pé how to manage your money. Mo ṣe gbọ́dọ̀ gan tó ti bánkà. Well, o trust anybody. O ba sun lale atun ole ko ba won ti dada. Be je mu do sile. O du wa mu ba ma ka kere. So apa ko se owo. O security okay, ke sala. O ati bi bo se ma manage owo. Je pe toro ko bo je bo. So se banking ni. Now law, now is everything. O se mba se lawyer ko se ti o le se. Itini o mo pa behavior attitude people. O mọ tó tán tí ò tọ́ ọ ṣàdéhùn pẹ̀lú èèyàn ni contract ó bú lágbájá ni ó pẹ̀lú àbórí ni tort ó gba arápàá gbá ní assault then ó tún kọ́ gba criminal aspect of it náà pé ṣé òótọ́ ló ṣe àbí ó ṣe ó pààyàn ṣé òótọ́ pààyàn àbí by prevention ni àbí by mistake ni so wo àwọn nǹkan báwọn yẹn pé máa ń ṣe lára èèyàn ó dẹ̀ máa ń jẹ́ orí jẹun lórí ọpọlọ èèyàn. Jẹ́ pé gbogbo èèyàn bá sọ báyìí títí àyàtọ̀ pé ìjọ tiẹ̀ lè rí bẹ́ẹ̀ báwo ló ṣe rí bẹ́ẹ̀ tó bá rí báyìí ńkọ́ wọ́n pè ní foreseeability test ọlọ́yọ̀ òun fẹ́ dúró gbà tó bá ṣe abẹ́ tó ṣẹlẹ̀ bí ọmọ òkú tó bá ṣẹlẹ̀ àbí bó bá ṣe báwo ló ṣe ṣẹlẹ̀ báwo ṣe ní ṣẹlẹ̀ báwo ti lè máa avoid ẹ̀ ba se le kini consequences e mo say do it or don't do it so o nkan ba yen ni o to ti pon lu e pon won yen and some other courses na ta se o jeun la re yan o ma un jeun lopolo o si they don't care about your money. They don't care about your influence. They will tell Tobalo Mbafu ni ori ofe. They want to speak to you honestly. He advise you, is about to you. But Tobalo Mbafu Bombe, Wamba Kudus, Tobalo Mbafu Nia Kudus, Tobalo Mbafu Nia Kudus, Tobalo Mbafu Nia Kudus, but you are my block around, please conscience you. So we don't know about so you know a jade. I don't come my job now, come see that. Am I a good subject? So then,
0: I shall
1: go to my daddy law for that.
0: I shall come to see.
1: Yes.
0: If I see a mokoko berry, a Japanese may be almost only me, Nikki. Eh, but all of your long, we see all around in the world. Eh, to my Nana, see, I see what you see, and see what you see. Àwọn kan wọlé ni ìrọ́ sí tẹ́ni wọ́n pé mo miss ẹ̀ nígbà tí mo wà ní kékeré tàbí àwa tá a jẹ́ bí ọmọ fún yín tá a bá dọ́dọ̀ yín báyìí kí ni àwọn nǹkan tẹ́ ẹ lè rántí wípé nígbà tẹ́yìn ṣe kékeré gẹ́gẹ́ bí ọmọdé nílùú ìbàdàn nígbà náà kí ni àwọn nǹkan tó jẹ́ pé a miss àbí tí ò sí bẹ̀ mọ́ tẹ́ ẹ lè rántí.
1: Gun ọmọdé ò sí lé fún gun ọdún sọ́ọ̀mì sìn ṣùgbọ́n sorí pé gbogbo àwọn ọ̀rẹ́ wa mí tí ó yẹ pé ìtì àìsàn pẹ̀lú bá làbá wọn ẹlòmíín ti kú tó máa dùn yàn ẹlòmíín lè wà láyé tó yẹ pé bóyá àjọṣepọ̀ yín tó rò péyà bóyá kó náà wà ọ bẹ̀tọ́ lòun fún lórí ọ̀fẹ́ bóyá fún ìdíkan àbí nǹkan aláwọn ọ̀rẹ́ tó yẹ pé à nígbà tá à ń lọ lóyìnbó ọ̀rẹ́ mi já lọ lóyìnbó kájọ ṣe báyìí rárá àwọn I want to wait for my mother ìyẹn fẹ́ tọ́jú ìyá mi àwa believe pé tí a bá lówó lórí tí owó tó fẹ́ ṣe tí a bá lówó tálákà ó di méjì náà ni but if your mother is poor and you zèlè pẹ̀fẹ́ lóko tó ti lówó tó fi tọ́jú ìyá rẹ̀ so and then irú àwọn rẹ̀ báyẹn tá a lọ tá a wá padà dé tá a rí pé even ìyá náà kò ní owó tọ́jú ẹ̀ kò lè tọ́jú ẹ̀ tó pé ọlọ́run tó ní káwa náà la tún ṣe tó bá a tọ́jú yẹ so mo gbà báyìí ó máa dùn pé máa bọ́rẹ́ ọ̀rẹ́ mi so to my time ga ma pe olorun lo se gbo kan olorun lo se gbo kan I mean you are ore wa na ni kabisi a jo so ma ni le na ni ki bo ki ba
0: I
1: won
0: na le bayi na se le
1: o to bo mo ga mi lo ni ni woju e so ba ma mi ma ba so ba si ma pa ru la te kere na nu o si le ya to ko le para
0: Ọlọ́run àti bọ̀ wà lọ́ra
1: ẹ̀mí
0: ẹ̀ kábíyèsí nígbà tẹ̀ wà ní Pittman College ní ìlú London.
1: Yes.
0: Nígbà náà ǹjẹ́ ẹ ti ẹ̀ fìgbà kankan wò ó bí ẹ ti ẹ̀ fọ́jọ́ kan rò ó pé ẹ̀yin náà ń bọ̀ wá di ọ̀kan lára àwọn òpómúlérò nínú ìgbìmọ̀ Olùbàdàn kan.
1: Ǹjẹ́ ẹ rírò nígbà mo wà ní Pittman College mo ẹ̀rọ náà ambition ni pé torí àwọn tó wá ti lọ bẹ̀ nígbà sẹ́kítìrì gbà yẹn £60 wọ́n gbà lóṣù. Ọ jẹ 720 lọ́dún package naira so èmi náà bẹ́ẹ̀ máa ti gba tẹ́mi náà bá ti 120 words in shorthand 35 àbí 50 words in typewriting another course sí báyìí kọ́ ń gba ní private secretary èmi náà mọ̀ secretary yìí mọ̀ ẹ̀bùn mọ́tò ó sì máa gba 720 lọ́dún náà yìí mọ̀ gba £60 a month so èmi náà dé yàn nìyẹn that was my ṣùgbọ́n ọlọ́run kan àwọn ọgbọ́n kan ṣe ọkàn tó darí mi síbi darí mi dàbí ó kò rọrùn o. Torí mo lọ bí colleges university mẹ́ta mẹ́rin máa ṣe tọ̀sán máa ta lọ máa ṣe full time máa ṣe part time máa ṣe weekend máa sáré káàkiri kí máa mú trade kingston kingston to tọ́sìn káàkiri oríṣiríṣi nínú ẹ̀ńtò olùgbà mí ọkọ mọ́kànlá méjìlá máa wọlé àtún jí láago mẹ́jọ láàárọ̀ mo ti tún lọ kí ní adúpẹ́ lọ́wọ́ ọlọ́run kò ṣeé ṣe má báyìí lé nì kò tí ẹ̀ rí irú ẹ̀ opportunity ò lè wá mọ́ èèyàn orí owó gbogbo lórí olúwẹ̀ tí bá jókòó fẹ́ gba gboyè báwọn lẹ́ẹ̀kan náà it's not easy àfihàn náà àfikọ̀ kan mú straight even when I wanted to go and fẹ́ do PhD kankan obìnrin kan di tíṣà ní ìfìṣẹ́ kan gbọ́ ìwé bá ti pọ̀ jù lọ́pọ̀lọ́ tíṣà lè yọ ìfìṣẹ́ kan náà so kò tó sì wẹ́ I didn't regret where I was born. mo dupe lowo ya mi mo le dupe lowo awon alatireyin gbogbo bi baba mi o ti e pa kon mo ba baba mi ja e ma do you have to treat me very well mo gbono deyan mo gbono deyan I must be somebody fun mi mo ni mo gbono deyan mo le deyan without any baba without anybody pa mi ran mi lo yin bo na so it was all awon lowo an be ti ba ri won ti awon bi won won ti so si won kan kan bayin but you got a ban distance so so go time say won mo mo ti won se daji aba won sugbon won na won elomi ti ku elomi o se dada so oru yan ba ya mo do yan ba e de wo la ni na wo si se mo lo ngba ta te ro o yin no I was the help of my wife ti mo mo lo loyibo o won si se e mi tawe a de bi won laarin e you know
0: kabisi
1: a bi won laarin e
0: ipo wo gan le wa ninu omo mama yin
1: emi la ko bi na ya se je mi to je mi la ko bi ya mi ka wo baba mi
0: ninu ilana loba loba nile Ibadan
1: yes
0: e je ka wo je ri orile de te le se akawe pelu ba wa se gbade nilu Ibadan ja orile de to je ri pe ah bi awon na tin se o la wa na se nilu wa akoko elekeji wa ni ni pe kini awon nkan omuri awon nkan yi teyin go le fowo ba ya wi pe beyan ba ti denu po balogun ni la na ti balogun awon nkan omuri to wa nbere yi
1: ko ti siwo ye Ibadan
0: ko ti siwo ye Ibadan
1: boya ara ba be so ko ye Ibadan wa queen of England la won o den du na wo ye aje wo ni na mo gba on ya ready to talk be Ibadan o na wo ye wo ye nu oye lo ibo lo la o ye ti pe ofin da la ye nu sugbon gbogbo ayo ku to ba je dile idile kan won ma du section me ma wa do dile kan ani o lo kan o ni kan kan won ma ja won mo mi fashion le won ma ka pe e ti Ibadan o ti ma to kan leyin le ile lo kan leyin le lo kan ile ni ba lo kan ni ba lo kan to nje ni te yan je ja yen so Ibadan is very unique tan ba boru e gan boya nu selu gan boya eni kan so ni maybe so I been the best you know but ko e ma boya ti po ju e bi en ti wa po ju na ni Ibadan na fun rara ko si awuye awuye
0: en
1: ba kan ti mo re so ba de un ti ti ti won ni e je olo time e sari wa gan ni a di bola je olo time won ba n jamba jamba jamba tan e jo la de time so ko si wa ara so owa na ni olohun adebe
0: wa
1: la lo time wa ti daada
0: mi
1: opportunity ni o
0: se
1: te ba lanfani ati wonu oye tabi ko je kere ike o ti o wa ti o je magaji lo ti ni kanka ni agbole yin o ti du lori agbole yin o ti wa to be pon wis o ti ma pe o ti tele o ti do ba lola owo na ma to re bi gun atalafia to wo ro ko so gun mo
0: sotemo
1: en nan diko sima ta pa nja jagun of Ibadan jagun balogun jagun Ibadan ogun la nja mo aye njo en ba le jagun ayan pe lo njo ogun wo lo an be ogo to gun mo ogun ta nja se ogo ogo ogun omo lu abi ogun bukata ogun I know who you know ati bo se gbadun si to lowo to to le buji to ogun development of bringing landa so te ba ti ba wo la yi to learn for an art is far. Do it well.
0: That is it.
1: Well, yes.
0: Oshom, adio popela ni. Efi ala fi ara. En to si lugu gu akoko ni la se olojo mari. Kabesi en dapo. Tori awon ti won sese gbo wa nile papa julo. To je wipe won fero ati mo nipa itoni Ibadan. Kabesi dapo. E ba wa to mo le si ikun balogun gan.
1: Se gbo balogun. Awon balogun ni jagun jagun. Awon warriors, awon warriors, awon jagun jagun na balogun. Awon gan ni won gbe Ibadan laruge. O sin to je Bottom line was a very very late adventure. Ngba o suwe ko wa loju ogun ti o le wale. E bi balogun. Won de need owo lati re fund ogun. Ni won so pe ya, o e ma se eto lo. Ma je le ngba yen. E ma se ilu lo. O se se ilu lo. O se lo won ti be si ni be won ti wa se pe ma n de lo. O na ti dari ilu nu. So won si be si ni Bottom line. Olubadan la won pe. O kan je wo won se adile wo ni bale. Won wo fe mi le loju ogun. Nǹkan láyé jọ kẹrin kẹrin kó tó jẹ olúbàdàn àbí balẹ̀ tó ní balẹ̀ lájẹ jọ ọkọ̀ jẹ balógun náà.
0: Èyí ò kọ̀kọ̀
1: jẹ balógun tó jẹ́ that is history. Ṣùgbọ́n ohun ayé ń lọ àǹtọ̀ wọ́n láti ní kìtín sọ àwọn òfin change amenities pé ọgbẹ pé já sọ pé kan náà wá jẹ láì méjì ẹ máa padà rárá báyìí kò sí láì kan ní ìbáwá ń gbà yẹn kò tó bá ti ní balógun jẹ bẹ wọn rò pé ọ̀rẹ́ ìtẹ́ ìkú máa ń gbàbẹ kú jẹ fákàn jẹ fákàn mi kì í jẹ.
0: Kó
1: máa bá àdìjà
0: kábíyèsí
1: kó dé dìjà.
0: Ǹjẹ́ yàtọ̀ ń bẹ láàrin ẹ bá wa ṣàlàyé ìyàtọ̀ tó wà láàrin igun balógun àti igun òsì.
1: Ẹni tí mo rí ń tèmi ni pé ó yá bá accident ni o but most people tó wà ní láì balógun máa ń le. Wọ́n le lẹ́yìn mọ́ ọlọ́run lè ṣe bẹ́ẹ̀ láyìn ọ̀tún bàbá tèmi jẹ́ my grandfather ó bá gbé ní òjòyè o bẹ́ẹ̀ tó máa gbé ní tó jòyè ìyẹn ni bàbá aládùnkún òkè agbé ní ọ̀tún ló jẹ́ orí ọ̀tún ló kú sí baálẹ̀ tó wà bẹ́ẹ̀ ó kú lẹ́nì ètò ìgbàgbé orúkọ baálẹ̀ yẹn ó dẹ̀ ká gbé ní ó kú baálẹ̀ ti mẹ̀yàn tó ń lé wa wọ́n dẹ̀ sọ fún pé òun lọ́kàn ó dẹ̀ tó dijọ́ náà dẹ̀ ti kú ẹlòmíràn lọ padà wá jẹ́ so that ṣùgbọ́n kò sí most cases ọ̀tún yẹn ló yẹ kémi jẹ ṣùgbọ́n gbà tí balógun láyé ní mi ò tí ẹ̀ màtí kiri fásitì ọ̀fìdà ní ọ̀nà àwọ̀ sí ọ̀hún ọ̀sùn ní ara lẹ́yìn ilé kan sàlámì èmi mo ti jẹ́ tó ti jẹ́ tó kéré jù tó tẹ̀jọ́ yìí so àwọn èèyàn sọ pé à tó ní gbà yẹn pé ẹ má ń mú yàn a fẹ́ mú ọ tó kó kéré ó lè débẹ̀ nǹkan wọ́n dẹ̀ mú mi náà sá ẹgbọ́dìà so ọ̀tá wọn balógun ó máa lẹ́wọ́ àṣàǹkẹ̀ ṣé ò lé ni ògbìn pẹ̀ ṣé ò lé ni and so many like that you know àbí ẹ̀sọ́ mi bẹ̀ tẹ́ bá wọ àwọn ọ̀tún láyé I'm sorry wọ́n máa jẹ́ ń tù pọ̀ wọ́n cold wọ́n cold pọ̀ ìrìn fẹ́ ìfọ̀ gbogbo nǹkan náà ni wọ́n fi cold.
0: Igun ọ̀tún máa ń àwọ̀ máa ń.
1: Ṣé tá a bá wà níbi kẹ́ ta wà níbi kàwá ta wà ní balùwẹ̀ a máa ń pé.
0: Àwọn tutù àwọn jẹ́ ń tù.
1: Àwọn ètò ìsábà wá pé wọ́n yẹn wá pé wọ́n bá yọ wọn wà. Bóyá àwọn young boys ó ń bọ̀ sí àwọn young boys ọtí láwọn ẹ̀ díẹ̀díẹ̀ bóyá wọ́n lè bá wa fún wọn ní face lift. We know, but balógun láì máa ń le o. Máa ń le.
0: Ó jẹ́ ìyàtọ̀ tó wà ń bẹ̀.
1: Ó wà láàrin wọn. Akínkanjú yẹn ni wọn. Owó nǹkan ni wọ́n ti ń fi ṣe. Wọ́n ń ṣahun. Wọ́n ò sí ń ṣe. Ǹjẹ́ yìí nà. Advantages àwọn balógun tètè pọ̀. Wọ́n tó tò wọ́n síbi tó dáa. Ibi tó le wọ́n máa ń gbà wá sí. Nílá ìyẹn lọrẹ tí Olúbàdàn. Wọ́n á fi wọ́n sólú ìyọ̀lẹ́ ibi tí ò sí jà tààrà. Wọ́n á fi wọ́n sí kínní. Balógun ó gbé sí láàrin ogun ìdó. Ó gbé sí Gbẹ́dá. Ibi front line gbogbo. Ó gbé sí Olúyọ̀lẹ́. Ó gbé sí ọ̀nà àrà.
0: Kábíyèsí bóyá ká sọ orúkọ náà ló ń ròyìn bá àwọn balógun.
1: Bẹ́ẹ̀ táwọn ogun àwọn yòókù wọn ní soft landing ni wọ́n fi wọ́n sí. Tí ó balógun bá ti tí ó náà tó bá ti lọ bí lẹ́yìn lágelú. Tí wọ́n sì lọ sí Olúyọ̀lẹ́ ní line. Ìgboro wọn bọ̀ north west wọn bọ̀ straight. Wọ́n bọ̀ gbọ́n bọ̀ gbọ́n tí wọ́n fi dé orí Olúbàdàn ìgboro wọn máa wà. Ẹlẹ́yìn balógun wọn máa fi àjìyà káàkiri ni. Wọ́n jẹ́ àti pariwo pariwo náà. Olúbàdàn sì náà ó wà support pé tí wọ́n bá ti dé ilé ọ̀tún balógun. Ògbọ́dọ̀ tó máa ń lọ sínú oko mọ́. Èmi wà nígboro nígbẹ́ bí òsì Olúbàdàn ní Ìbàdàn North. Nígbà tí wọ́n máa gbé ni wọ́n lọ jù mí sí nígbà mọ́dọ̀ ọ̀tún. Wọ́n lọ jù mí sí ọ̀nà àrà. Kò sí mọ́tò kò sí kankan. Gbogbo mọ́tò mi tí mo ní lé ara mi. Ẹsẹ̀ lóòótọ́ pẹ̀lú táyà gbó síbẹ̀.
0: Bẹ̀rẹ̀ fún àtúnṣe

ìràwọ̀ kan yọ ọ́mì lútìtì ìràwọ̀ ọ̀sán tóun dàgbàlagbà péjú sí àfi gorí òkè ó hàn ketekete ìkànnì dadi 2fm dosù ó lé téńté ọba láàrin àwọn ọkànnì dadi 2fm 94.9 ìkànnì adẹ́rìn kò sónú òkè téńté premier mọ́kànlá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ̀ àtorísun ìdùnnú ni 32fm ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kan nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣẹ́ wa ni agbádùnnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn kásì gbẹ̀ni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ́ níjẹ tẹnu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32fm lóṣùpá àràn káyé 94.9 lọ́ba àwọn ọkàn ni.

kìí wẹ́rẹ́ wẹ́rẹ́ o ti kọ́kọ́ sọ fún wa pé september ló fẹ́ ṣe introduction rò pé ń gbọ́ ọmọ mi tó ń gbọ́ pé gáàsì wọ́n bàbá ń bi mi láṣù bàbá ẹ sì mọ́ fìlì ẹ̀ lé mi táwà mọ́ àtàlè mọ́ ẹ̀jẹ̀dú asálàmù àdìgún lọ́lọ́wọ́ bọ́tìnì fún sáàyè mú kí ọmọ ṣíọ́ pẹ̀lẹ́ púpọ̀ wọ́n ní paludà báyìí ni wọ́n rọ̀kọ́ paludà báyìí ni wọ́n ràdà paludà báyìí ni wọ́n ràgbẹ̀dẹ̀ ńlẹ̀ olúmọ̀kẹ́ bá mádé wálé àyùmá kémi àti wọn kájọ fi ṣàwùsè kálẹ̀ mọ̀ pé lálẹ́ yìí ẹ bàbà bàbà bàbà kọjá abẹ́nì kọ̀ọ̀kan ṣe rò 32 fm ni wọ́n ń pè bí o rédíò tọ́lọ̀ wọn bá àmì ní kọ́ wà láàyè tó ṣe dáadáa asalaam gbèsókè.

wàhálà àgbàlagbà já mọ̀ wípé òjò ṣẹ́ òjò ti kúlùkulù ṣẹ́ òjò ti bálùwẹ̀ ṣẹ́ wọ̀wọ̀ omi ẹ̀ tọ́ làwọn bá mi sọ̀ kalẹ̀ láti sànmọ̀ yìí yóò tu èmi àti yẹn la bó èmi làwọn àgbàdo ẹ̀gẹ́ ni iṣu ni tí a kì í bọlẹ̀ wọn akébọlá gbogbo ẹ̀ náà gbà túra báyìí ẹ bá ṣe pẹ́ ẹ tí nǹkan mi ń bẹ lára rè èèyàn tún gbọdọ̀ tán fáànù sọ̀rọ̀ báyìí.

0: ẹ ti bọ́ nù gbèsè ayé tuntun látòun lọ ọgbẹ́ tí bá ti ń dunnú sí yín ọba àmì ọmọ bá ń dunnú sí ẹ bá wá rẹ́ni tí ń rí yín tí ń rojú kọ́kọ́ ẹ fi rú ẹni bẹ́ẹ̀ lẹ̀ ọlọ́run ọba tó gbé musa jẹ rí farao ní òní ìsẹ́ni kọ̀ọ̀kan tí è ní farao ọba àmì ọgbẹ́yin náà jẹ rí ìwọ ìyàwó ni mo wá gbọdọ̀ bá sọ̀rọ̀ díẹ̀ lọ́kànwọ́ tó ọjọ́ kan náà o mọ́kànfẹ́ ká tan náà kí ní ìsira wa dáadáa láàlálẹ́ yìí àwọn tí ẹ jáwọn àbúrò ọkọ rẹ wọ́n ríra rẹ rí pé bọ́yá àbílẹ̀ kẹta rẹ àbílẹ̀ kẹrin ni wọ́n o àwọn ìyá wa máa ń ṣe kínní kan jọ àbísọ́lá kí ni tí a máa ṣe ni wípé ń gba àwọn wọlé ọkọ̀ tí a bá rí ọmọ tó kéré tí wọ́n mọ̀ wípé bí déédéé ọmọ tán lè bí ni kápá ń tètè bímọ. sọ̀rọ̀ kí n gbọ́. adéwọlé àyùbá ìjọ fújì léléyìí nínú àwòrin rẹ̀ àbá wá rí wípé bọ́yọ́ ọkùnrin ni wà á máa pè lálákọ̀wé ọba jóbìnrin ni wọ́n lè máa pè ń bàdí àràn wọ́n ń pọ̀n ọkọ wọn lé látara rẹ̀ síbẹ̀síbẹ̀ sì ni wọ́n tó ṣe ṣègbéyàwó lónìí pẹ̀lọ́kọ rẹ̀ wọ́n di ẹrù líléle láyà gbogbo nǹkan lọ́wọ́ báyìí o wọ́n ọba di ẹrù líléle láyà ọ gbọ́dọ̀ máa rí àwọn nǹkan kan bí àléébù rẹ o àwọn kankan tó gbọdọ̀ mọ́ rí bí àléébù rẹ̀ ń bọ́ bá ti ń rí jù wọ́n ṣàlàyé fáwọn òbí tó bí bọ́yá kó sì tó dipẹ́ ṣègbéyàwó tẹ́lẹ̀ bọ́yá àwọn ọ̀rọ̀ kan ti ń bẹ́ńlẹ̀ tọ́rọ̀ kan ti ń bẹ́ńlẹ̀ lágbára ọlọ́run ọba mi ní túngbéyàwó yẹn ṣe tẹ́ bá ṣe wẹ́dí ani fásù ilẹ̀ mọ̀ sí lẹ́yìn náà ní bá wọn àdọ́pti ọmọ láyé ẹ bọ́mọ tí ó di gómìnà ẹ bọ ọmọ tí ó dà rẹ ààrẹ orílẹ̀-èdè ọba jẹ́lẹ́sìn kìrìsìtẹ́nì nìyí ni ẹ bímọ tí ó di pásítọ̀ olókìkí bọ́bá wá ṣe wípé lẹ́sìn mùsùlùmí nìyí ẹ bímọ tí ó dà fá olókìkí tí gbogbo ayé ọmọ sí rere ìwọ ìyàwó ìwọ́de yún mú o ọba yìí pé mọ̀mọ́ rẹ bá wá tí a bá lọ̀sẹ̀ mẹ́ta lọ́dọ̀ yín iyọ̀ ọkọ rẹ náà bá wá bí a bá náà fẹ́ lọ̀sẹ̀ mẹ́ta márùn-ún mú jọmọ ẹsẹ ní check and balance ni ẹ gbọ́ bọ́ làlùjọ eléyìí ṣe ń rí lára yín eléyìí là ń pè níjọ ijó fújì tàdéwálé àjùwà a lè yọ o. sọ̀rọ̀ wá kù sí wọ̀wọ́ ọkọ̀ ọwọ́ ọkọ̀ ìyàwó kọ́kọ́ gbọ́ mi náà lákọ̀ọ́kọ́ gbogbo arísìkí tó fi gbé bùkátà nú ẹbí rẹ̀ ọba àmì ọba yọ̀ǹda rẹ̀ fún ọ má jẹ́ ń gbọ́ wípé owó ilé ọjẹ́ 350,000 owó ilé ṣe wá jẹ́ 350 ọwọ́ níyàwó rẹ̀ ọmọ mú 100 wá ìwọ́ ọmọ fi 250 lẹ̀ kò sí tó burú ń bẹ̀ bí ìyàwó bá àsìsì èèyàn fáwọn nǹkan kan o àmọ́ àrísìkí tó fi mọ́ ṣé tó fi ní lè kọnu sí ìyàwó rẹ̀ ọba àbí ọba ń taari ẹ̀ sí ọ.
1: ẹ ò máa fọwọ́ kan sódò pé ẹ.
0: lẹ́yìn náà sì ni ó rí ìyá tó bí ìyàwó rẹ gẹ́gẹ́ bí ìyá rẹ wọ́n bá ráwọn ẹ̀gbọ́n ìyàwó rẹ tó jù lọ ẹ náà lọ́ọ́ máa lo ẹ má tọ́jú pé ayédáyé ọ̀làjú ká máa fojú egbò tẹ́lẹ̀ 5:11 àwọn èèyàn ti ń like ẹ lójú òpó facebook gan àwọn èèyàn ṣe ń like ẹ lójú òpó facebook bẹ́ẹ̀ ni wọ́n fi kọ́mẹ́ǹtì wọn bẹ̀ tí ń lò.

bá sì ṣe wípé kẹ́ ẹ tó ṣègbéyàwó ìyàwó rẹ dá àwọn x ẹ kan mọ mo bẹ ọ torí ọlọrun ọba mọ jẹ orí pé bẹẹ ẹ tún jọ ń sọrọ mọ ohun tó jẹ mọ àwọn ohun tí mò ń wí fún ọyìn ni wípé ìnáwó pọ lónìí àmọ bẹyẹn bá ṣẹṣẹ wọnú ìgbésí ayé tuntun bá ìgbéyàwó àwọn akébọlá àwọn tẹjá àwọn ogo wa tẹjá ọmọ wa gbọdọ mọ fọrọ ọlọrun bá wọn sọrọ jẹ sáré mú sítórì kan wá fún ọ pópó owó tó ń gbọ́ mi tẹ́ ẹ ṣègbéyàwó lónìí àbẹ́yìn tẹ́ ẹ ṣe tiyín lọ́la àbí tẹ́yìn títíyín ń bẹ ń wájú ọmọ akíbọ́lá ọlọ́run ọba mi ò ní jẹ́ ọ́ dàrú o ń báwọn bàbá tí wọ́n ní mímọ̀ tá ní mímọ́ tá ń dà fáà àṣàláàmù àwọn ni wọ́n sọ àwọn méjì kan bẹ tọ́lọ̀ ń dá pípọ́n ni a máa kígí bọ̀gbéyàwó tí fi dàrú tán pátápátá wọ́n fi ní kíkálukú mọ́ ọ lọ lọ́tọ̀ọ̀tọ̀ káwọn ọmọ pàdé mọ́ ọba mi ò ní ṣetọ́mọ tèmi àti tiyín tẹ̀ gbọ́ mi bẹ́ẹ̀. ni wọ́n ń pa àwọn àlìjánu yẹn ní aruta àti mọ̀ ruta. kí ló bí ọ̀rọ̀ tí mo fẹ́ wí fún yìí. ọ̀rọ̀ pọ̀lọpọ̀ ẹlòmíì fojú bẹ̀ wo bẹ̀ a sì máa rí bákanbákan nù gbéyàwó. torí tìlú lè tó. àwọn méjèèjì jọ ṣègbéyàwó. ká mọ̀ bá lọ wo ná ṣíṣe táwọn méjèèjì jọ ṣègbéyàwó sẹ́mi ìgbéyàwó òun sógùn ẹ̀mí ìgbéyàwó òun sí ògùn ẹ̀mí ìgbéyàwó òun bí ọ̀bágùn sọ́wọ́ ọkọ ló ti wá ní àbọ̀wọ̀ ìyàwó àbọ̀wọ̀ àwọn ìyá tó bí àwọn méjèèjì wọ́n ń bọ̀ ọmọ akíbọ́lá gbogbo ara mo fi ń bọ̀ wọ ikú kalẹ̀.

0: ani paluda bayi ni won roko paluda bayi ni won rada paluda ni ara gbede nle olumo kan absalam ma gbe soke
1: olurede ajamrede
0: o tori ojo toro yi mo fe kikini yo balance ara yin dada oko wa wo pe ohun ori ninu hall ọgbọ́n mo ṣe rí nínú họ́ọ̀lù yìí mẹ́sẹ̀jì wo lọ́kọ síyàwó òun dagunla bí tẹ bá kọ́ bẹ̀ wípé òkú oríire àná ohun ọlọ́run fà lùbáríkà sí o owó tó ń sẹ́ǹdì sí ọ sótó fowó mọ̀ọ́lù àtòwò họ́ọ̀lù owó tó ń dẹ̀ tún sẹ́ǹdì sí ọ sọ́ká wa aṣọ tí wà àtọkọ rẹ fẹ́ wò gẹ́gẹ́ bí ọkùnrin rò dáadáa o lẹ́ni tó ti ń fura sí tẹ́lẹ̀ bó ni o ṣe rí lára rẹ ara èèyàn gbù wà bí yóò tutù.
1: ìyákọ́ ló wọ̀lú èkó.
2: lòun lòun bí yìn lọ́mọ o.
1: ìwé tí o wá sáyé rí.
0: ó tún wá kọ́ bẹ́ẹ̀ sàlẹ̀ rẹ̀. jẹta tóun àti ẹjọ́ sọ̀rọ̀ promise òun máa gbàgbé o ọlọ́wà máa ṣeré kí nílùú tóun wà lẹ́ẹ̀kọ̀ọ̀kan o. ẹ bá ti kí gbogbo àwọn èèyàn tẹ́lẹ́yìn ìgbéyàwó yọkàn dọ́gbọ́n sọ fọ́kọ rẹ ni pé o fẹ́ débi báyìí ó sì wà lu bí ọjọ́ méjì lọ́dọ̀ ara kọ̀ gbà á gẹ́gẹ́ bí ìwọ ọkùnrin ṣó lè mú mara ẹni ẹ̀ wá kọ́rọ̀ lè báyìí bó ṣe àpò ẹ̀tàn lọ́kọ rẹ̀ ń sọ fún pé onímẹ́sẹ̀jì lórí fóònù o olóhùn mọ̀ ká lẹ́tà jàre ọmọbìnrin tí ò tí ì mẹ́ni tọkọ mẹ́sẹ̀jì ọkọ láni ọ̀yẹ̀wò ní kí wọ́n yẹ̀wò lẹ́tà ọkọ bá ló ń gbọ́ ọkọ bọ́ bẹ̀tùrùm ọkọ lọ rí wẹ̀ wíwẹ̀ tọkọ náà lọ wẹ̀ ọkọ padà ìyàwó ti yẹ mẹ́sẹ̀jì yẹn wò ó ti mẹ́ni tọkọ ó ti dì ní ìtìyẹ̀ dànù obìnrin pẹ̀lú iṣẹ́ ọwọ́ wọn 3:11 nìkan ni rédíò ẹlẹ́rọ àmì ìjìjì àwa akíbọ́lá ló ti ń gbọ́ mi yìí o ẹ̀kan ní adẹ́rìn pẹ̀ẹ́kẹ́ òṣónú 32FM 94.9 laughter house tower lórí òkè tí ń tẹ ìmọ̀kọ́lá ní premier nìbàdàn lórí ètò yín ètò wa tí wọ́n ti

yọkọ sọtọ sẹlẹ fún yàwó rẹ mọmí òun lágbájá báyìí báyìí báyìí báyìí ọkọ òun ti gbà lójú ojú òun ti dára jẹ ìyá ọgbọ mẹni kọ gbọ méjì ìyá pẹlú wíìgì tí a lò fi ṣe ìnáwó níjọ níjọ wedding ìyá ń bọ ní live and direct bí ìyá ṣe ń bọ tó pàdé ọkọ ọmọ rẹ nínú kọmpani ọra mọmí ìyá dá ìpè padà fún ni ìyá ọfà lọ ìyá ọfà bọ báyìí ìyá mú fọtí fún ni ọ̀nà ẹyọ kan tó ń bí láyé ìwọn lọ mọmí ẹ náà fúnyàwó òun ni ọkàn tó dáyà ìyàwó náà lòun padà ní pẹlú gbàtí òun náà pè ìyá àti ẹ náà bọ eré ni àwàdà ni o wọn bá wọn rí sọ ìgbéyàwó ń túká lọjọ kejì ìyá ni mo fi sọ fún wọn obìnrin tó ń gbọ́ mi tó ṣègbéyàwó lónìí ó fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe bẹ́ẹ̀ náà ni wọ́n ọkùnrin náà máa ń lo wípé gbáǹkó èmi lọ́kọ́ o arsenal ó kú rí wípé lọ́dún yìí ọlọ́run bá wọn ṣe ń sísìn eléyìí wọ́n rí premiership gbà ní champions league ọ̀wá sì múṣẹ́ àwọn wo bọ́ọ̀lù kan tá a máa pẹ́ lé nínú létẹ́sì gbàrè fúláàtì níbẹ̀ kì í ṣe pé ẹ mọ́mọ ẹ̀gbọ́n yín kan dọ̀ àbẹ́ mọ́mọ fámí.

0: tẹ bá ti jọ fi sùúrù lo gbèsè ayé yìí
1: ní ta bá jì ọrùn rẹ
0: ọba akíbọlá kò lè sáriwo kankan bẹ
1: ọyọ mi lè máa láàfin ọlá
0: bó mo wá gẹgẹ fún yín bí ìṣí ti ni o àwọn èèyàn ìwọ wo wọn ṣègbéyàwó sátidé ó sì jíjọ sunday
1: ọyọ nílé máa
0: lá àrúta àti mọ àrúta ó sì ṣàlàyé nù gbèsè ayé àwọn méjèèjì
1: alamusalahu ló bí mi fún
0: ẹyin ọpẹ bí mo pẹ ṣe pẹ o àtẹ̀yìn tẹ́ ẹ ti ṣe tipẹ́ náà tàwa tá a bí yín náà táwa náà ti ṣe látọ̀dún gbàǹdé kan.
1: yéṣu ọrùn rẹ.
0: má ṣí àdáadáa lójú òpó facebook.
1: yéṣu láyẹyẹ.
0: tọ́lí tìlú lọ ń gbọ́. níkànnì rédíò tó ní túmọ̀ tá pẹ̀lẹ́ mẹ́nu ẹ̀.
1: eégún jẹ́ mi
0: yọ. 32 FM 94.9.
1: àlàmúwa mọ̀ sàlà.
0: gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ níkànnì yẹ pátá. akíbọlá gbogbo yẹn pátá ni mo kí lálẹ̀ yẹn gbọ́ bo ní fi kele sí o. Lamborghini ọmọ gbọ́ mi.

torí wípé àwọn yẹn òrùn ti ń bẹ lọ́wọ́ rẹ ò sí lọ́wọ́ wọn yẹn ló fi rí wípé wọ́tọ́ wáyé tó rí wípé gbèsè ayé rẹ̀ yàtọ̀ ọmọ akíbọlá ọmọ bó ṣe mọ mẹńtẹ́ ní kó lè bá aṣọ still ọ̀pọ̀ aláàmù lọ dáná délé àmì yìí tínúrun ẹ̀gbọ́n mi àmọ́ bínú ògo látara àbúrò ẹ̀ àbúrò mi àmọ́ bínú ògo látara ẹ̀gbọ́n ẹ̀ tó pọ̀ tuntun lẹ́ẹ̀kan sí ọ̀gá mi àmọ́ bínú ògo látara ọmọọṣẹ́ rẹ̀ pé ó ṣe àwọn arin báyìí fọmọ yìí wọ́n ló fi sùúrù bó ó sì máa fi sínú àdúrà pé ọba mi dákun jọ wọn ìwọ lọ yọ yusuf nǹkan gánjo ní ìjọ ìmí náà lọ́wọ́ àwọn súnkì síná súná sígi yìí 17 after 11 nìyí ẹ̀jẹ̀ iṣẹ́ kákẹ́ra wa kú ilé káàbọ̀ tó bá ti dọwọ́ ní 20 after.

0: ṣe ṣe ń ṣe ààrẹ lójú òpó facebook ṣe ìjọwọ́ yan dákẹ́ ẹ bá ṣe ń ṣe àná ni ẹ máa fi comment bẹ́ẹ̀ ẹ máa lójú òpó instagram wa náà gbogbo ẹ dúró bẹ́ẹ̀ kúrò lójú òpó instagram náà tún máa lọ sójú òpó youtube iléeṣẹ́ wa 32 FM 94.9 tẹ́ ẹ ti wọlé orílẹ̀-èdè germany ti na orílẹ̀-èdè ivory coast tí ó nínú ìdíje ẹ̀yẹ àgbáyé ivory coast lọ́kọ́ score germany sọ fún wọn pé bóò wà lára báyìí àdá kan tó gbélé ẹ ni germany tó wá wò pé kọ́ mọ̀ lọ dàbí àrífín láàrin àwọn àti ẹ̀wọ̀n fẹ́lẹ́ ìwọ́ kan náà ó sì di 2-1 bá a múṣí múṣí lè haruna sóyò yẹn gbé sókè.
1: olúwa kò sẹ́ni tó yẹ iṣẹ́ olúwa ju tàbá lọ.
0: ẹni tá a ṣe tí ò dárí jẹni kí náà mọ̀ ṣe o. àwọn kan ò lẹ́mìí ìdarí jẹ rárá o. 0705 4949 0809 7949 àwọn tí ń bẹ lókè òkun nìkan ni wọ́n lo +234 9062 ẹ jẹ́ ìjà kọ́kọ́ kíra wa kú lé káàbọ̀ náà ká tó lọ́nù lẹ́fù ìta fẹ́ lọ lọ́wọ́ onídìrí. 0705 0809 7949
2: +234 9062 7809 7 0809 7 0809 7 0809 7 0809 7 0809 7 0809 7 0809 7 0809 7 0809 7 0809 7 0809 7 0809 7 0809 7 0809 7 0809 7 0809 7 0809 7 0809 7 0809 7 0809 7 0809 7 0809 7 0809 7 0809 7 0809 7 0809 7 0809 7 0809 7 0809 7 0809 7 0809 7 0809 7 0809 7 0809 7 0809 7 0809 7 0809 7 0809 7 0809 7 0809 7 0809 7 0809 7 0809 7 0809 7 0809 7 0809 7 0809 7 0809 7 0809 7 0809 7 0809 7 0809 7 0809 7 0809 7 0809 7 0809 7 0809 7 0809 7 0809 7 0809 7 0809 7 0809 7 0809 7 0809 7 0809 7 0809 7 0809 7 0809 7 0809 7 0809 7 0809 7 0809 7 0809 7 0809 I did.
0: Hello.
3: I want to go to the house.
0: I followed the test with Banshee. I want to keep my story. I take 23 after 11.

ẹyin dà lójú ọ̀pọ̀ Facebook mi wà mẹ́ kakalaka o. 070 double 5 odometa 949 070 double 5 odometa 949 At the same time, 08097 odometa 949 plus 2349062 odometa 949 Bẹ́ẹ̀ba ṣe ń ṣe à ní ẹ fi comment yín bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ba ṣe ń fi comment yín bẹ́ẹ̀ náà ni ẹ jẹ́ kí n máa rí program yìí bẹ́ẹ̀ ṣe ń like ẹ̀.

bàbá mọ nkan tó ṣe ó jèrè ẹ bọ́ọ̀sì mọ nkan bàjẹ́ náà ọ̀sáriwọ́ kankan bẹ́ẹ̀ ó kéré rẹ̀ gbogbo owó tó ọmọrun wájú fa papọ̀ mọ́ ti papọ̀ gbogbo owó tó ṣe pé ń tẹ̀yìn òwì ọ́ ló wí lásà ti fi da nkan rú àbí kó fi ba nkan jẹ́ àti gbogbo owó tó ṣe pé ó lè dá àyàn bá jà láyé àbí kọ́ sáwọ ẹ̀ńtọ́ fọwọ́ kọ́ lọ́rùn ẹ̀ńtọ́ fọwọ́ kọ́ lọ́rùn tó korí bọ̀ jáun ìwọ lọ́wọ́ afẹ́ máa ṣe bí ẹ̀ńtọ́ náìsì pé ẹja parí rẹ̀ mélòó ni gbogbo yín gbogbo tí kálukú ń ṣe ni wọ́n ń kọ́ lẹ̀ fún gẹ́gẹ́ bí ìwà ọwọ́ rẹ̀ ẹlòmíì ti darin ẹ̀gbọ́n àtàbúrò mi rú ẹlòmíì ti darin tọkọ tìyàwó mi rú àmọ́ tí mò ń sọ fún ọ ni pé ọba mi tó ń wò tó ní sánmà ọba mi tí ò bímọ ni àmọ́ bí ẹ̀sán bẹ́sán bá wá ń ké lórí ẹlòmíì àwọn èèyàn àmọ́ ṣe ha ogún olé lọ́kọ́ kò bí ẹ̀sán wo bí ọ̀gá ọlọ́pàá ni mí kò jẹ́ kò bí ẹ̀sán kò dí ẹ̀sán lọ́wọ́ ẹ̀sán yẹn ó ké ń gbà tí ó bá ké gbogbo àwọn kan ń bẹ jọ́ tó yẹ wọ́n rẹ́rìn-ín ìwọlọ́wọ́ á ń di ibi tí wọ́n fi sunkún jọ́ tí wọ́n náà wá expect ẹ̀rín bóyá látòrí ọmọ àbí látòrí nǹkan kan ọba mi ò ní mo dé wọ́n ba nǹkan kan jẹ́ mọ́ tẹ́ńbá ti ba nǹkan oníǹkan jẹ́ wọ́n ba tọ̀dọ̀ tiẹ̀ náà jẹ́ èmi wí fún ọ gẹ́gẹ́ bí ìmọ̀ràn ni bábá wọ ọgbọ́ bó sì wọ ọgbà bábá sì wọ ọkọ̀ òmùlò bó sì tún wọ ọgbà ó lè mọ̀ òmùlò

0: àwọn èèyàn ti gbàgbé kíní ice kongi yẹn powder milk ni wọn ra máa ń bù sínú láìlọ́nù gbà náà wọn wà fomi sí wọn ṣèkì ẹ jigijigijigi wọn wà fínú freezer ọmọ èké tí ọba mú hello ẹ kaalẹ.
1: Kẹ́ẹ̀jẹ̀ plantain ọlọ́gẹ̀dẹ̀
0: dọ́dún. Sẹ́yìn ti jẹ bisikíìtì dédé rí.
1: Èmi jẹ́ o. Mo jẹ́ káàdì bisikíìtì o.
0: Ọ̀dà. Seven minutes to 12.

0: Hallelujah.
1: Hallelujah.
0: And you just logo. Ọlọ́run ìbàrẹ̀ o.
1: Oh Lord, we worship you.
0: Kábíyèsí Elédùmarè.
1: King of kings almighty.
0: Akọ́dá ayé aṣẹ̀dá o.
1: The creator of all.
0: Agbanilá.
1: The great deliverer.
0: Aṣẹ́gun fún
1: mi. The one that gives victory.
0: Adúpẹ́ ń tẹ́sí lánàá.
1: Thank you for what you did yesterday.
0: Èyí tẹ́tù se lénìí.
1: Even for what you will do today.
0: Adúpẹ́ àdúrà lórí àwọn ọmọ wa.
1: We thank you for prayers over our children.
0: Torí pé ẹdẹ tí yín sílẹ̀.
1: Because you answered us.
0: Ẹ̀yin lẹ ní kátètè gé igi ìlú lẹ̀.
1: You should quickly cut down that tree.
0: Kó tó máa pè ká.
1: God begins to bring branches.
0: Kátètè ṣẹ́ ogun
1: yìí.
0: Kó tó da ta ofe ko da gbogbo awon abi amo tun ti se tan loni won fe gbadua
1: they want to pray
0: adua lo ngba
1: only prayer answers
0: se ti ko fo tomo yin so
1: you got to let me correct
0: gbogbo tejo e wa mojumo
1: all of it I join us overnight
0: ni oru mojumo
1: overnight
0: o lagbara
1: o
0: won ni so fun e
1: I must tell you
0: egun ti o le ma ja omo ologo le yi o yi danu lori e pari won bi te wa gbogbo eyan ke egun like father like son
1: like, father, like
0: mother like daughter yi danu lori mi eyin omo mi o ohun ti mo la koja e o ni la koja emi ati awon omo iya mi a o ni jagun tawon obi wa ja gbogbo eyin orisa idile majẹ mu idile
1: to
0: n pori wa wa jiya e ma sofo danu ẹ̀yin májẹ̀mú ìdílé tí ẹ la máa ja ogun bí àwọn òbí wá ṣe ja ogun ní orúkọ Jésù ẹ máa wọlẹ̀ ẹ̀yin ìpìlẹ̀ búburú tó ń bá ọjọ́ ọ̀lájà ọmọ ológo lèmi o ọmọ ológo làwọn ọmọ mi ẹ̀yin ìpìlẹ̀ búburú ẹ gba ìwòsàn ẹ̀yin ìpìlẹ̀ búburú ẹ gba ìwòsàn ìṣẹ̀dá mi o àyànmọ́ mi o àyànmọ́ àwọn ọmọ mi jáde nínú yàrá òkùnkùn gbogbo bí ta tì ọmọ a jáde ń bẹ̀ lónìí o kẹ́tẹ́kẹ́tẹ́ tó gbé jésù àtòhun àtìyá ẹ̀ná so mọ́lẹ̀ ibi ẹ̀sù èmi àtọmọ mi mọ́ nínú ẹ̀mí ni o a jáde o àìsàn tí ò lè ṣàìṣe wọ́n lé wa fi ayé mi sílẹ̀ fi ayé ọmọ mi sílẹ̀ ṣe àmì gbogbo àmì náà tó ń fi sí ọmọ ológo lára níbi tá a ti bí ọ àmì yẹn parẹ́ ẹ̀yin abiyamọ kan jẹ̀yà tọmọ ni o ojú yín ni wọ́n tó di àwọn ọmọ yẹn mọ́lẹ̀ ìdí tó fi rán mi wá rèé o.

padà bí liata mo di ọwọ́ olúwa mú mo fọ jáde bí wòlé ọlọ́run egun asọ́nidẹ̀rù ẹ̀yìn àti egun asọ́nidikorofo tó ń ja gbogbo ọmọlógo ilé yìí egun yẹn fọ́dà egun yẹn fọ́dà egun yẹn fọ́dà egun yẹn fọ́dà gbogbo ìpìlẹ̀ tó ní òrìṣà àtẹ̀bọ nínú tó mọ̀ ń kí ẹ̀mí ológo kúrú kò gbiná dà orí rẹ̀ ò gbà bí ìṣẹ̀dá rẹ̀ ò gbà bọ̀ orí rẹ̀ ò gbà bí ìṣẹ̀dá rẹ̀ ò gbà bọ̀ orí ọmọ rẹ̀ ò gbà bí ìṣẹ̀dá yín ò gbà bọ̀ mo pàṣẹ back to sender sórí gbogbo ẹni tó ń fègún àtogun jà yín back to sender back to sender back to sender back to sender in the name of Jesus gbogbo ìyẹn kẹ́mbí tẹ̀wá pẹpẹ tó dìde ogun sí mi bí mo ṣe ń kí hallelujah pẹpẹ ìyalulẹ̀ pẹpẹ tó ń perí mi níbi bí mo ṣe ń kí hallelujah ògo òsánà iye kí n bọ́ lọ́wọ́ ẹ̀ ṣe àmì

0: ẹkọjú sọ́nà kejì ogo nígbà méje
1: ogo ogo ogo ogo ogo ogo ogo
0: ẹlọ́nà kẹta osana nígbà méje
1: osana osana osana osana osana osana osana
0: ọ̀nà kẹrin iye
1: iye iye iye iye iye iye iye.
0: Sọ pé Jésù yẹ ọmọ mi yẹ.
1: Jesus is my student lead.
0: Jésù yẹ iṣẹ́ mi yẹ.
1: Jesus is my work lead.
0: Láti òní lọ.
1: From today.
0: Gbogbo ibi tí ọ̀tá bá rán.
1: Any ibo ẹ̀tẹ́gbà ẹni.
0: Kó padà sórí wọn.
1: Back to center.
0: Ṣé àmì.
1: Amen.
0: Ṣé àmì. Ṣé àmì.

0: Orúkọ mi Tóyìn Ọmọdúnmi láti Àjùwọ̀n. Ọjọ́ tí máa kọ́kọ́ wá síbi 500 ló bá mi wá. Ìgbà kan ní kan dáwó. Nígbà kan àlẹ́gbẹ́ mo ní ó ṣẹ́ mi ní 500 yẹn kí lè dá 200 kí n fi 300 wọ mọ́tò padà. Mo ṣàwádá owó yẹn. Bí mo ṣe délé tó jù ní òru, àbúrò mi tó wà lámẹ́ríkà, bó ṣe ní àǹfì mi kò dẹ̀ kí ń pè mí. Tó bó ṣe pè mí pé àǹfì mi, òun ti gba nọ́mbà mi lọ́wọ́ mọ́mì wa. Bóun ti sẹ́ndì 1,000,000 sí mi. Mo ní 1,000,000.
1: Ta ló fẹ́ mílíọ̀n sínú àkáǹtì ẹ̀? Ó yá bàbá.
0: Bí mo ṣe wo àkáǹtì mi tí mo lówó yẹn, ó jọ mí lójú. Mo ṣàdúrà fún un. Mi mọ̀ pé kékeré ni mo yì mí yẹn. Ìgbà tó tún mọ ya bọ́mọ mi ṣe pè mí pé òun ti ra mọ́tò fún mi o. Mo fún ní Ọlọ́run Authority. Ọlọ́run ìyanu ni o. Kò tún pẹ́ náà, wọ́n tún ra lẹ̀ fún mi. Mo ti lè léyìí ti kọjá òye mi o.
1: Ẹnáwó sókè.
2: Lift up your hands.
1: O tó béèrè fún.
2: What you did not request before.
1: Aláàánú máa ṣe fún ẹ.
2: A benefactor will come and do it for you.
3: That's

0: tàbí bẹ́ẹ̀lì fún mi o.
1: Nígbà tí ó sì pe àwọn ọmọ ìlú ìjìlá sí
0: ọ̀run. Ó pè mí mọ́ wọn sá. Ó fún wa ní agbára. Ẹ̀mí àìmọ́ ní àìsàn. Ó ní ká lè jáde lára
1: rẹ̀.
0: Ìwòsàn. Gbogbo

0: Dahlia.
1: Ẹ bá mi yin bàbá logo. Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Orúkọ mi ni Tóyìn Adéníjì láti Ìjẹ́bú-òde. Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí ó ṣe owó lánàá nínú ayé mi àti nínú ayé ọmọ mi tó dúró yìí. A ti bẹ̀rẹ̀ pẹ̀lú bàbá láti grammar school. Ìgbà yẹn ó ṣe wò ó yìí wà ní ẹnu ìkọ́ṣẹ́. So ó ní problem kan nínú àṣẹ ilé ọmọ ni wọ́n fi òkúta mẹ́ta dí. So nígbà yẹn lọ́run ṣá mo mú kiri kò síbi tí mi ìnáwó dé. So mo ṣáà tẹ̀lé bàbá dé ibi ìgbà yẹn. So abẹ́ igi níta ń bẹ̀ yẹn la wà. Ni bàbá ní àwọn kan wà ń bí wọ́n fi nǹkan sí ibi ojú ilé ọmọ wọn. Pé tó bá mọ̀ pé nǹkan bẹ́ẹ̀ yẹn ṣe é, kò lọ ra pure water ẹyọ kan, kò fi gbàgbọ́ ṣe. Mo wá sọ fún ọmọ mi, mo ní lẹ́ni ni ogun ìmáṣẹ́. Ó ní mọ́mì tó bá dẹ̀ lè ṣe owó rẹ̀ ní kúrò ń bí o, ó ní ó máa ṣe lórúkọ Jésù. So mo wá ra pure water yẹn, ó wá ní kán mu sókè. So ó wá ní mọ́mì mi, ẹ má sún mọ́mì o, ó wá mu pure water yẹn sókè, ó bẹ̀rẹ̀ sí ní gbàdúrà. Lẹ́sẹ̀kẹsẹ̀ báyìí ó pa òkúta yẹn mẹ́ta kéékèèké. Mo wá sáré wá síbí, mo wá pe àwọn ọ̀ṣà, wọ́n ṣà rally round, èmi dẹ mọ́ nǹkan tán fi òkúta yẹn ṣe. Lẹ́yìn yẹn, bàbá wá sọ̀rọ̀ kan ní ọjọ́ yẹn pé ìwọ tí ò bá nídìí oyún, má sún mọ́kùnrin o, ìwọ tí ogun iṣẹ́ fún. Ṣé mọ̀ ọmọ obìnrin ni mi ìlè má bá rìn. Ó dẹ̀ lọ ń gbà yẹn ṣá, ó lóyún, ó bí ọmọ àkọ́kọ́. Obìnrin ni ọmọ yẹn. Kò ń ṣe pé ń wọ́mọ o, but ogun yẹn ṣẹ́ kí n lè mọ̀ pé yes, Ọlọ́run wà lórí òkè yìí, a bí ọmọ yẹn. Ọmọ yẹn wà ń sùn sí ọmọ yẹn ti pọ̀ ọmọ ọdún mẹ́rin. So lẹ́yìn yẹn, ó tún wá lóyún mi, mo ṣe ìyàwó fún. Ó lóyún mi, àmọ́ nǹkan tó ṣẹlẹ̀ sí oyún yẹn fò lọ. Mo wá tún mu padà wá síbi, mo ní ó máa tún ní mi. So níjọ́ yẹn la tún wá síbi ni bàbá ní àwọn tó ń wojú Ọlọ́run. Ó lóun ò lè jáde járe pé ṣé òun wọ ọmọ ni, mo lóun wọ ọmọ. Ó lè dúró sórí ọmọ kan. Mo ní tó bá ṣe bó ṣe ń lọ sí ilé àánú yìí, méjì ni kò tọrọ. Ó dẹ̀ lọ lóòótọ́ pẹ̀lú pure water ẹyọ kan pẹ̀lú gbogbo àwọn èèyàn. Ìgbà tó délé àánú ó gbàdúrà oṣù kejì. Ó mi sí period ẹ̀, a lọ ṣe scan, wọ́n ní sáàkì mẹ́ta, ìbẹ́ta. So ìgbà tó máa bí àwọn ọmọ yìí, ó fi bí méjì, tó ìdí ọpẹ́ mi lélẹ̀. Ó fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, àwọn ọmọ náà ti gbé wá yìí.
0: Mélòó lẹ ní kò tọrọ?
1: Méjì ni sà.
0: Méjì.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ó wá lọ lóyún mẹ́ta.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Àyìn ìgbà tí ọjọ́ pé méjì lẹ́dẹ̀ bèrè. Ìbejì ló kó wá yìí o.
2: Hallelujah.
0: Ìbejì rẹ o.
2: Thank you Jesus.
0: Gbogbo àwọn tó ń fẹ́ ìbejì.
2: All those that want twins.
0: Mo fi àánú béèrè.
2: With mercy I ask.
0: Ó yẹ gba ìbejì rẹ.
2: Receive your twins.
0: Amen.
2: Ẹ gbọ́ ìbọn.
0: Amen.
2: Ẹ gbọ́ ìbọn.
0: Amen. In Jesus.
2: Amen.
0: Ọlọ́run wo àwọn ọmọ
2: yìí. Amen.
0: Ó dá wọn sí.
2: Amen.
0: In Jesus.
2: Amen.
0: Mo gbàdúrà.
2: I pray.
0: Arúgbó ẹlẹ́kìsà.
2: Dára jẹ́ jẹ́ jù.
0: Gólógo rẹ ò ní fọ.
2: Jẹ́ sí ọgbẹ́ we don't speak.
0: Ilẹ̀ gbẹ̀m.
2: Ah!
0: Ẹ̀kẹ́ mi tẹ̀ wá. Ọlọ́run tí a ò rí o.
2: The invisible God.
0: Bá mi ṣe ogun àìrí.
2: Kọ́kẹ́ mi invisible battle for
0: me. Àwọn ogun àìrí lọ́nà afẹ́fẹ́.
2: There are invisible battles in the air.
0: Wọ́n ti jẹ iṣẹ́ obìnrin kan rú
2: báyìí.
0: Wọ́n ti basẹ́ yẹn jẹ. Ọwọ́ àìrí dẹ̀ ni.
2: And it's an invisible hand.
0: Gbogbo ìyẹn kẹ́.
2: Everybody shout.
0: Ọlọ́run tí a ò rí.
2: The invisible God.
0: Bá mi ṣe ogun.

0: tuntun. Ẹ kalẹ̀ ọ̀dádi, orúkọ mi ni Ìyáàfin Ọdúnọlá. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ohun tọ́lọ́run ṣe fún mi o. Opó ni mí, ṣùgbọ́n Ọlọ́run kọjú oore sí mi, ó yà mí lẹ́nu. Mo ń ṣe POS, mo máa ń gbowó káàkiri ni tí màá fi máa ṣe, ṣùgbọ́n Ọlọ́run yà mí lẹ́nu. Ní àdúrà tẹ sọ pé ká gbà, pé ká ka Psalm 1, Psalm 24, ẹ ṣáà ni ká ka Psalm 4, ibi ká kọjú sí ìlà oòrùn, ìwọ oòrùn, gúúsù àti àríwá. Ìgbà tí mo ṣe, Ọlọ́run yà mí lẹ́nu, ó rán lóore sí mi, ó fún mi ní 200,000 tó ni màá fi ṣe POS. Dájẹ́ ẹ ṣe o, ẹ ní ṣubú, ẹ ní ṣubú ẹ̀mí o, ẹ ìpè yìí ò ní dira dáradá o. Ẹ ṣe, mo dúpẹ́ o, because tó tó fún mi àti ìjà àti mu, ó fẹ́ dogun fún mi, màá jí lóru báyìí, màá máa sunkún ni, màá máa kígbe. Ọlọ́run authority ṣàánú fún mi, ráàánú sí mi. Ọlọ́run dẹ̀ ṣe bí ó ráàánú sí mi, ó fún mi ní 200,000. Ọlọ́run ti láti ìgbà tí mo ti join ìpè yìí, ó pé mi o. Dájẹ́ ẹ ṣe o, ẹ ní fọmọ ṣiṣẹ́ ìránṣẹ́ o, ẹ ní fàyà ṣe o, ilé ológo tá à ń lé wà ládé bẹ́ẹ̀ o, ẹ ní dèrò ẹ̀yìn pé yóò ní dira dáradá o, lórúkọ Jésù.
1: Mo sọ tẹ́lẹ̀, àìrọ̀pẹ̀ sẹ́, gbogbo tí wọn náà yẹ kó o ní,
2: everything you two supposed to have,
1: tí wọn àjẹ́ o ní, lọ máa ní, wọ́n ní pàṣẹ inú ilé rẹ, owó ò ní tán bẹ̀, kí ló dé kí leléyìí, wàrà bí àsọta, èdè bè sùtà, ẹ máa kẹ́ ẹ máa miara, ogun tí mò ń pa mọ́ra, tó ń pa mí lára, bí mo ṣe ń jẹsẹ̀ mọ́lẹ̀, jábọ́ lẹ̀, èyí ń pa nǹkan mi mọ́ra.
2: Sometimes you enjoy some things.
1: Ó dẹ̀ ń ba nǹkan jẹ́, wàrà dalẹ̀ kìlá, èyí ni.

0: Friday 19 and Saturday 20 June 2026. 5 na 10 p.m. Venue, Trinity Garden, Area 1, Garaki Abuja. Come, Papa God go answer your prayer.
1: Mo wa dupe lọwọ lẹn fun kan tó mẹ ṣe lórí ayé mi ẹ dúpẹ nígbà ká owó tàbí kan wa fi ṣàdúrà tá máa fi sí sínú iyọ ní ọjọ monday ọjọ ajé ẹni kó tá wa ti fi ṣàdúrà ká fi wá fífọ ọwọ wa mo dúpẹ kó lè ṣe ìdẹsọrẹ má jẹ mo tún ta ọnà lọjọ yẹn wọn fi gba contract 444,000 mo ṣe àdúrà tí mo máa ń ṣe ẹ ṣe ohun dúpẹ́ ọ pé mo wá ṣiṣẹ́ láti ojúṣe extra náà sí pé pé yes ọlọ́run jẹ́ wa pa ìlera ayé wa lórí àdúrà yín wọ́n ń gbà lórí wa ọ ẹ ṣeun dájú ẹni fọhún ṣiṣẹ́ ìránṣẹ́ ẹni fara iṣẹ́ ìránṣẹ́ ọlọ́run àtúbọ̀ wá dúró tèmi ìgbà ọtọ́rìtì ẹ ṣeun ò dúpẹ́ ọlọ́run ni ò dúpẹ́ ní adùn ẹ̀yà.